0: ohun to le ni de bi gangan mo kede bi ni lati bi osu kan ni mo ti nke ti mo ti wo mo to pe ma sha de bi ma sha de bi olodun fun mi lori ofe leni lati de bi ibanuje nla ni mo gba de bi bayi sugbon gbogbo adura ta gba leni se lo da be ni pe won ti ri ogun ti mo gbe wa bi bayi mo dupe lowo olorun alaye mo yin olorun logo pe ogun na ti se patapata o de ni ba mi dele loruko jesu o ti ba su bayi ma je loju orun ni tin ba su bayi ma ma ri awon to ti ku ma ma ri won ni tin ba su ma ma je loju orun ni mi o mo bi tala kala yen ti nwa tele tele ala mi clear sugbon gba to ya mi ranti ala kankan mo gba ti ma tu ranti ala ounje ni ra loju orun ounje ni especially ojo odun ni kini yen tun wa bere mi ki je yen tele mo ma ndo ounje yen sinu koto ni sugbon inu koto no sir ounje to ba fun mi fodun yen inu koto ni mo ma nda si inu koto yen ni mo nda eja ti mo nsi ati ede ni mo ma nda won si to ni wa ku sha won ma ku inu koto yen awon ni ki ma da ounje yen nu mo ye ti mo wa je nje yen loji pe ki ma je loju orun ki ma je loju ala oju ati tere tere ni mo je o tere tere ni mo je tori e lo wa le mi de bi ba e mo ma danu mo danu sinu koto ni ati gba ti mo ti wa je nje yen ni mo ti je nje loju orun ati loju ala pele tere ounje ti mo de je yen gangan oni mo koko je ounje ti mo je ni ben sa oni mo koko je olo wa le mi de bi ba ile ni pe ah mo gbodo de bi ba ile ni le dupe lowo olorun gbogbo adura ta gba tori temi ni o de mo pogun aye mi ti se pa mi ni oluwa ni
1: egbe mi omo obirin yi eni to ni gbogbo adura ti agba patapata o ba ogun to nja ohun to bi sawo bi e ma gbagbe onu o ma nso mu asin ohun de ma nda ounje to ba fun fodun o ma nda sinu kutu e ma gbo o le nikan ni ko ma nda ounje odun to ba fun mo sinu kutu ohun wa do onu o ma je tero tero ni oni sugbon ohun bẹ́ẹ̀ sí ní jẹunjẹ ojú àlá òun láàlá burúkú olóúnjẹ tó máa gbé wá fún fọdún yẹn òun lọ máa tó fún oúnjẹ lójú àlá sóòrí payé níkà àfìgbà tọmọbìnrin wọlé kíran jáde solution tẹ̀lé ibẹ̀ máa lógún yẹn wọlé sí pátápátá tọmọbìnrin yóò gbúrò ogun náà tí yóò jẹun lójú àlá mọ tí yóò dẹ̀ lálàkalà mọ òróró gẹ́símánì ládàlé wọn lórí láti gbàdúrà ibẹ̀ lógún yẹn wọlé sí pátápátá ta ló ń jẹun lójú àlá ta ló máa ń dìgbà lálà burúkú bí tọmọbìnrin yẹn oúnjẹ tó bá sì lágbègbè tó bá gbé fún un náà ni a tún jẹ lójú oorun oúnjẹ àkọ́kọ́ tí ó kọ́kọ́ jẹ nìyẹn wọ́n fún oúnjẹ kò tó bọ́ wọ́n tún fún oúnjẹ ikú bọ́ ta ló ń fi ń bọ́ orí ọ̀fẹ́ tó gba ọmọbìnrin yẹn kó gbà wọ́n náà kó wá ogun yẹn kó má rí mọ́ o ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa mi níbi tá a dé o fẹ́ fẹ̀rí ránṣẹ́ fẹ́ máa retò wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún wọ sub number náà ló ti bá mi sọ ibẹ̀ la ti jọ fojú rojú ó yá máa kọ́lẹ̀ 08033462861 ẹnìkan ní wọn ò tí rí kan 08033462861 wọ sub number yẹn nìyẹn fi bá mi sọ̀rọ̀ pè mí kájọ sọ̀rọ̀ gbogbo ọjọ́ tó o bá lò ayé ò ní fóúnjẹ kò tó bẹ́ẹ̀ wọn ò ní fóúnjẹ kúbú ẹ̀ o ogun yẹn wọlẹ̀ ó dẹ̀ tún rí bẹ́ẹ̀ kò yí padà jésù alágbàmí wa àmì ìwọ náà lè gbìyànjú kó o bá mi sọ̀rọ̀ lẹ́rọ ìbánisọ̀rọ̀ rẹ kájọ fojú rojú mẹ́ ó dẹ̀ máa dára fún ẹ má gbàgbé ìpàdé àárọ̀ tá ó ṣe nílùú ifọ̀ aago mẹ́rin ni kánsẹ́lì yẹn máa bẹ̀rẹ̀ àparílẹ̀ aago mẹ́fà àwa gbàdúrà fún gbogbo ọkàn pátápátá tó wá sí nítorí yẹn fún 1 hour láàfin yìí ti sọ jí 1 hour ní kálukú adé máa padà sínú ilé wọn ìyànà ẹgbẹ́ ẹlọ́sí vision academy fẹ́ rọ wá ilé kẹta ni fayande wọ̀ wá yóò sì dára fún ẹ padé fayọ̀ dúpẹ́ jésù alágbàwí wa amen bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ò lè ṣe kẹ́ ẹ má rìn tó wà lọ́wọ́ mo máa gbàdúrà fún ẹ ìlérí ògo yìí máa ṣẹ lórí ẹ o ò ní fọwọ́ méjèèjì báwọn sìnkú ọmọ láyé ọmọ òde ní kú mọ́ ẹ lórí jésù olúwa wa amen ọrẹ àkọ́kọ́ yẹn má gbàgbé o òun ní ọrẹ irúgbìn abiyamọ wa ni mo ti jìyà lórí ọmọ mi ò gbọdọ̀ tó fọjú alẹ́ wo bí tó dẹni tí ò ní kankan mọ́ láyé mi ò gbọdọ̀ gúnlẹ̀ sébù tí ò fo lórí ọmọ tí mo jìṣẹ́ jìyà fún wo bí o gbọ́dọ̀ ní ọmọ wo bí tí ó ṣe kíni wo bí tí ó wù.

0: onídìí wọ́n ta sọ fún ti yẹ kó fún tọmọ yẹn bó ti ń ṣe gbìyànjú kó wà náìtì ẹsẹ̀ àti orí yẹn ogun yẹn ò ní fara wọn yálà ní ìsàbí ní ọjọ́ ọ̀la irúgbìn yẹn yóò dùn gẹ́gẹ́ bí irúgbìn ọrẹ ìpèníjà ẹ̀yìn pàkejì tẹ́ ò lè ṣe kẹ́ má forúgbìn ọrẹ solomon 2000 ó lè fún ti yẹ kó fún tọmọ yẹn ìwọ náà lè lo irúgbìn kan tó wà lọ́wọ́ ẹ láti fi dá sí ètò náà ní ti àárọ̀ ẹnìkan ní kí ni account number access bank ni máa kọ́lẹ̀ 00960742211 access bank ọ̀làríwájú solomon ọlágbèmí bó ti fi sí ogun òní borí ìwà yìí ẹ ìwọ ló máa padà borí ogun wàá dé fàyọ dúpẹ jésù alágbàbí wa àpín tó bá ti fi sí pèmí kí n gbàdúrà fún wa àti ìdílé rẹ lẹni tá a pè ní ọjọ ajé má gbàgbé program wa ti bẹrẹ tuesday méje wednesday méje thursday méje àti sunday méje ibẹ gangan ẹ ní ọsẹ yìí gangan ni ó bẹrẹ yóò dẹ dára fún ẹ tó o bá fi ń bọ wá sínú ètò yẹn ìgò omi kankan àti pure water kankan láwọn lò ó dẹ máa ní agbára níbi tá a dé bóyá o fẹ pé wòlíì ẹrọ ìbánisọrọ méjì náà ni bóyá.
1: 2 0 0 3 6 1 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0: gbọ́ ti fún wa o fẹ́ sọ bó ṣe ń gbọ́ wa ẹlẹ́ẹ̀mejì ọjọ́ méjì ọjọ́ mẹ́ta bá ń fi sí gtb account àbí olówó kan lọ́wọ́ láti máa fi rìn tó wa lọ́wọ́ ẹnì kan ní kí ni account number 00164997233 gtp ọ̀làrẹ̀wájú solomon ọlágbẹ̀mí bó ti ń fi sí ọmọ òní kú mẹ́ lórí bó ti ń fi sí mo gbàdúrà fún ẹ mo bí o ní báwọn rí ọjọ́ ìbí ní ìsìn àti ní ọjọ́ ọ̀la yéṣù alágbàwí wa àmì níbi tá a dé gbogbo ọkàn yìí má gbàgbé pé a lọ lóluwà a padà ní yàrá pàjá a tún padà nílùú ifọ̀ má wàá gbàgbé pé mo bí pé a padà lákòókò bákan náà lọ́la yéṣù olúwa wa.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.

0: sẹ́rú ọlọ́lá mọ́ o.
1: Òkè láyé mi wá o.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè orí òkè. Ìjọ tí wọ́n kọ́kọ́ dá orí òkè ilẹ̀, mo kó àwọn ọmọ mi wá síbi obìnrin méjì. Bàbá wa sọ wípé àwọn ọmọ yìí pé wọ́n gba ìfísà Canada. So mo ṣe wá kọ́ ọmọ yẹn síbi, àwọn obìnrin méjì ni wọ́n máa ń kọrin náà lórí òkè. Bí àwọn méjèèjì yìí kan ó ti máa rí, eléyìí tó máa rí yẹn bí wọ́n ṣe fún ní físà nìyẹn. Ìgbà tí wọ́n kọ́kọ́ fún wọn fún ní UK 5 years. Mo wá sọ pé tí bàbá orí òkè sọkọ yìí, Ọlọ́run ṣàánú mi torí ohun tó fọkọ ẹ̀ náà, Canada wọ́n fún wọn fún 10 years. Bọ́n ṣe padà lọ nìyẹn, Ọlọ́run dẹ̀ fún ní físà 10 years ti Canada.
3: Hallelujah.
4: Ẹ wá.
3: Àwọn mélòó ni wọ́n?
2: Àwọn obìnrin méjì. Wọ́n máa ń jókòó síbi ibẹ̀ yẹn. Ẹ wá sọ fún mi wípé àwọn ọmọ yìí, àwọn méjèèjì yẹn, wípé Canada ni wọ́n máa lọ, pé tó máa fẹ́ to freezer.
3: Ok, ọmọ tó ń jọra wọn báyìí tí mo kúlẹ̀ fún lọ́jọ́ yẹn.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Pé wọ́n lọ Canada.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Tí mo ní wọ́n distract mi bóyá lọ́jọ́.
2: Bẹ́ẹ̀ni sà.
3: Pé punishment wọn ni kí máa lọ Canada.
2: Bẹ́ẹ̀ni sà. So àwọn ìkọ́nù wọn, ó gba freezer Canada 10 years. First born mi, ìyẹn tiẹ̀, òun ẹnìkan kọ̀ dé, ó kàn sanwó last, torí 400 level ló bọ́ sí, ẹni ẹ̀ dẹ̀ dé, ó dẹ̀ clear gbogbo owó school tó máa

0: fi aláyà tó dé.
1: Mi bàbá yìí ti fi ẹsùn.
0: Fún mi ní nǹkan àfihàn.
1: Give me something to show.
0: Fún mi ní ẹ̀rí àfihàn.
1: Give me something to show.
0: Ẹ̀rí ti ń gbé ẹ̀gàn.
1: Testimony that shall not reproach.
0: Ẹ̀jọ̀ dẹ̀ fún mi.
1: Give it to me.
0: Ọjọ́ yọ yọ. Alagbara tó ń wí pé níbo ni wọ́n gbé gbà. Ọlọ́run náà fẹ́ ṣe ìdájọ́.
1: God wants to judge.
0: Ẹjọ́ wa náà tètè pèsè.
1: Let's call it to judge.
0: Alagbara tó ń wí pé níbo mo fẹ́ gbé gbà.

0: ẹkú bojú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèyí Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni Ọlọ́run yóò kọ́ lé àkọ́gbé àti lé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú.
1: 05FM Instagram Jordan 105FM Lagos.
0: Ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín. 0806-584-3581 tàbí 0912-238-8541 0912-238-8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń báni kọ́lé, báni ralẹ̀, tí wọ́n sì ń báni ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dání lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ níbòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education Michael Oyedola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìlà rárá. Bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Lanto Ifọ̀. Àwọn landmark ẹ̀ ni Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá sanwó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀ díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì máa bá iṣẹ́ ilé kíkọ́ yín lọ. Gbogbo Sátidé kejì àti kẹrin lóṣooṣù ni a máa ń kó àwọn oníbàárà wa lọ sórí ilẹ̀ wọn láti lọ wò ó, pàápàá jùlọ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra lẹ̀. Gbogbo ilẹ̀ wa ló ní Seal of Oath àti wípé gbogbo dọ́kúmẹ̀ntì wa ló ní òǹtẹ̀ lọ́ọ̀yà ilé iṣẹ́ Shefa Homes and Properties nínú. Ṣèwádìí wípé Shefa Homes and Properties ó fìdí múlẹ̀ káàdì. Má bá wọn dáṣà wípé ẹni tó bá ní àjẹṣẹ́kù ló ń kọ́ ilé o. Lára díẹ̀ díẹ̀ tó ń rí ó lè sọ ọ́ di onílé lórí. Gbogbo agbègbè tí wọ́n ń pè ní rural area nígbà kan rí ló ti di urban area tó sì ti lajú gbáà. Gbogbo ẹ̀yin tí ẹ wà ní diaspora, àǹfààní ńlá ni Shefa Homes and Properties jẹ́ fún yín o. A ó bá yín ra ilẹ̀, a ó sì máa bá yín kọ́ lílọ pẹ̀lú ìrọ̀rùn àti òtítọ́ inú. Àṣeyọrí kan a máa ránṣẹ́ sí òmíràn ni o. Gbogbo àwọn tí wọ́n bá wa dò wá ṣíjere pọ̀ ni wọ́n kan sáárá sí wa pẹ̀lú ìdùnnú wípé ilé iṣẹ́ Shefa Homes wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka. À ń ṣe land banking investment, joint ventures yẹn JV, property consultant, property management, developer, building engineering, property and filling àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá nìkan láwùjọ òkúta, ilé iṣẹ́ Shefa Homes and Properties dí gígé àràbà àti gígé àlọ́yè. Gbogbo ẹ̀yin tí ẹ tún nílò ilẹ̀ láti dá oko sí tàbí fún ohun ọ̀sìn, ìyẹn agriculture and animal farming, ẹ má dààmú jìnà. Ilé iṣẹ́ Shefa Homes and Properties ni ẹ máa lọ tí wọ́n bá yín wálẹ̀ síbi tó dáa. Bí oko bá jìnà, ilá kì í kó o. Àwa kì í bá wọn hèrà rárá débi pé a hèrà tí ò lọmọ nínú o. Ìwọ náà darapọ̀ mọ́ ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n ń di onílé dònílẹ̀ lọ́dọ̀ Shefa Homes and Property. Ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí: 0806-514-3581. Lẹ́ẹ̀kan sí 0806-514-3581. WhatsApp wa ní 0912-238-8541. 0912-238-8541. Head office wa ní 5 Charity Road opposite UBA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́. Website wa ni www.shefahomesng.com. Pẹ̀lú Shefa Homes and Properties, ilé kíkọ́ dìrọ̀rùn nílẹ̀ yìí.
2: Bí orí ẹni bá máa gbé ni, a gbé aláwòrán kó ni. Shefa Homes and Property, ojúlówó ilé iṣẹ́ tó ń fini lọ́kàn balẹ̀. Àwọn agbègbè tó dára na nílẹ̀ sí tí owó rẹ̀ kò ti gani lára. Àwọn tí wọ́n ti bá wa dò wà ṣíjere pọ̀ ló lè ròyìn. Shefa Homes and Property, à ń bá ní ra ilẹ̀, a tún ń bá ní kọ́lé. Àwọn agbègbè tí a nílẹ̀ sí nìwọ̀nyí o tí owó rẹ̀ kò ti gani lára. Mọ̀jọ̀dá ní Ẹ̀pẹ́, Pápálántó Ifọ̀, Abẹ́òkúta, Ìbàdàn, Mòwe, Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ wa kì í ṣe ilẹ̀ olómi o, tàbí ilẹ̀ nùrà, tàbí inú igbó. Bí agbára bá ti wà láti sán tọ́lẹ̀ kan náà, bẹ́ẹ̀ ni àǹfààní anfani wa lati so die die ti o si ma ba se yi lo ko si wahala omo nile ninu e rara o be ko si awuruju olu ile ise Shefa Homeson Properties wa ni number 5 Charity Road opposite UBA Bank ko ba gege leko e le pe won sori 0806 514 3581 0806 514 3581 tabi WhatsApp 0912 238 8541 0912 238 8541 Shefa Homeson Properties ogani ejo
3: Igi po ni bolo oto ka to fi gi omo gbegbedu Jordan 105.5 FM ko ba ni ejo o tunu we iroyin ni ikun ni Jordan 105.5 FM o ba le gude bi

0: àtúnú wéròyìn tẹ̀ síwájú ní ìkànnì jọra 105.5 FM. ẹ̀yin náà láǹfààní láti gbé ìpolówó àti ìkéde yín wá sórí ọ̀túnú wéròyìn kẹ fi tiyín kẹ fi gbé tiwa lárugẹ. Ẹ jẹ́ ká tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ṣe rí ìròyìn eléyìí nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí, níbi tí ọkan lára ọmọ ẹni tí ó ti dolóògbé tó tún jẹ́ ọ̀gágun fún àwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tó ti fẹ̀yìntì, ìyẹn Isiaka Rab, ọmọ Rab Abubakar tí ó jẹ́ ọ̀gágun ọmọ ogun orílẹ̀-èdè yìí tí ó dolóògbé, òun ló ti sọ̀rọ̀ wípé irọ́ bàǹtàbàǹtà ni wọ́n ń sọ ọ́ látàrí bí wọ́n ṣe sọ wípé àìsàn jẹjẹrẹ èyí tí àìsàn dàìbẹ́tìsì ìyẹn kòkòrò inú eléyìí tí wọ́n ní òun ló pa olóògbé General Rab Abubakar retired. Ó ní irọ́ ni ó pé àbí ẹ̀jẹ̀ ríru òun ló pa bàbá òun. Ó ní kò sí ohun tó jọ ò, gẹ́gẹ́ bí ọmọ náà ṣe ń sọ̀rọ̀ wípé ohun tí ìjọba ìpínlẹ̀ Katsina ń sọ lórí ikú bàbá òun, ó ní kì í ṣe ohun tí ó tọ̀nà pé gẹ́gẹ́ bí òun ṣe mọ bàbá òun dáadáa wípé kò sí nǹkan kan tó jẹ́ bí àìsàn dàìbẹ́tìsì àbí àìsàn ẹ̀jẹ̀ ríru ìtamọ̀ sí high blood pressure. Ó ní kò sí ohun tó jọ ò, ó ní wọ́n pa bàbá òun ni, ó ní eléyìí òun ò ní gbà ò, ó ní ṣùgbọ́n lótìtọ́ lódodo bàbá òun ti jẹ́ ọlọ́run nípè, ó ní gbogbo àwọn tí wọ́n sì dí ọwọ́ nínú ikú bàbá òun ó ní wọn ò ní fara re lọ. Gẹ́gẹ́ bí ọmọ náà ṣe ń ṣàlàyé nígbà tí àwọn akọ̀ròyìn ṣe àbẹ̀wò sọ́dọ̀ rẹ̀ tí wọ́n sì tó sì ń bá wọn sọ̀rọ̀ wípé kò sóhun tó jọ pé bóyá diabetes kan àbí high blood pressure eléyìí tá a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru ló pa bàbá òun. Ó wà nínú ìwé ìròyìn punch náà láàárọ̀ títí òní. Wọ́n ní ó kéré tán èèyàn mọ́kànlá, òun ló jẹ́ wípé pẹ̀lú aláboyún kan òun ni wọ́n àti ọmọdé mẹ́fà òun náà ni wọ́n ní wọ́n mà bá ìṣẹ̀lẹ̀ ọkọ̀ ojú omi èyí tí wọ́n ní ó dànù tí gbogbo wọ́n sì bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ní ìjọba ìbílẹ̀ Makurdi ní ìpínlẹ̀ Benue ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ yìí, wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní nǹkan bíi aago méje alẹ́ títí di aago mẹ́jọ alẹ́ ní ọjọ́ Sátidé. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé ẹ̀ síwájú, wọ́n ní odò yìí ni wọ́n fẹ́ kọjá ò, ní odò tí wọ́n pè ní
1: lesson on the go at
0: Wadata. Wọ́n fẹ́ gbabẹ̀
1: www.jordan105fm.
0: òun náà ló jẹ́ wípé àwọn ò rí dájú pé gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ òun ni àwọn ò ṣe tí ètò ààbò tí ó sì fi ẹsẹ̀ múlẹ̀ dáadáa. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n gbé jáde wípé àwọn agbègbè eléyìí tí.
2: Your favorite tunes are just a click away.
0: Of representative eléyìí tí ó jáde ní ìpínlẹ̀ Kano bákan náà state of house of assembly constituency ní ìpínlẹ̀ Kebbi kódà Nasarawa àti ìpínlẹ̀ Ondo.
1: Value innovation radio has never been this excited.
0: Ìpínlẹ̀ Rivers Enugu wọ́n ní àwọn ìyún náà wọ́n jáde àwọn mẹ́rin senator.
1: This is Jordan.
0: Náà ló ń gbé ìwé ìròyìn lórí ọ̀rọ̀ Major General Rab Abubakar eléyìí tí wọ́n ní ó dákẹ́ sí akata.

0: náà ló wáyé o níbi ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kó tó di wípé Abdulmalik Bakare àti àwọn méjì míì àwọn náà gbẹ̀mímì níbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí Túndé Bakare gẹ́gẹ́ bí ó ṣe ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá tí ń ṣọjọ́ Àìkú Sunday wípé ìṣẹ̀lẹ̀ yìí ló ti wáyé láti ọjọ́rùú Wednesday, eléyìí tí ó ní àwọn mẹ́fà afurasí tí wọ́n ní ọwọ́ ti bàbá yìí ló jẹ́ wípé wọ́n lọ́wọ́ nínú ìkọlù ọ̀hún. Ó wà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ tòní. Àwọn ikọ̀ ọmọ ogun ààbò ara ẹni ràbòlú eléyìí tí a mọ̀ sí Àmọ̀tẹ́kùn ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo wọ́n ti sọ̀rọ̀ wípé ọwọ́ ti ba àwọn kan tí wọ́n tó 97 eléyìí tí wọ́n ni wọ́n lọ́wọ́ nínú àwọn ipa ibi nípa ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn àjọ Àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ṣẹ̀rí ọwọ́ ba àwọn afurasí yìí o látàrí bó ṣe jẹ́ wípé gbogbo.
1: And I dey lis ten to so get better information wey won give you. No move an inch, but if you know say you won move, move your radio with it.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day.
0: Àwọn ẹ̀sùn eléyìí tí kò bọ́ òfin mu òun ni wọ́n wà nípa rẹ̀ bí ìgbàlè ká já fóònù gbà ká ṣòun ṣùyé 97 òun náà ni wọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe kọ́ láàárọ̀ tòní. Ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ nàwọ́ gànwé ìròyìn Daily Post ẹ sì bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè Amẹ́ríkà ààrẹ wọn ń bẹ̀ Donald Trump ó ti ní ẹ wo ṣẹ́rí a ti ṣe tán o a gbé àná gangan tí ń ṣọjọ́ Àìkú Sunday náà ni wọ́n sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ní ìfọ̀rọ̀yọ́rọ̀ àti ìfẹ́ àti pàápàá jùlọ kó gun omi láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà, Israel àti Iran wípé kí gbogbo ẹ̀ kó rodò kó rèé lọ mumi. Wọ́n ní Trump náà ló tún wá tẹ̀síwájú pé òun ti ṣe tán báyìí o wípé òun ò rí dájú pé ààbò eléyìí tó péye yóò wà níbi odò eléyìí tí wọ́n ní ó ń fa wàhálà láàrin gbogbo wọn yìí wípé òun ó dáàbò bo odò ọ̀hún ìyẹn òun ni àwọn ó dáàbò bo o gẹ́gẹ́ bí ó ṣe wá tẹ̀síwájú. Níbẹ̀ náà ni wọ́n ti wá ń sọ̀rọ̀ wípé wọ́n fa kòmókun yọ pé ṣẹ́ẹ̀rí àlàáfíà ó jọba o láìpẹ́ torí pé àwọn ti jọ ń jíròrò bẹ́ẹ̀ náà ló sì jẹ́ pé àwọn ń ṣọ́ra àwọn ni o ẹ̀yin bá tún wá lọ gbé ìgbésẹ̀ tí ò yẹ kó gbé wọn ni ó ṣeé ṣe kí nǹkan tí wọn ò lérò kó tún padà ṣẹlẹ̀ ní apá abẹ́hùn. Ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ ti tòní. Inú ìwé ìròyìn punch náà leléyìí ti jáde wọn ní ìjọba àpapọ̀ wọn ti ṣí àkáǹtì kan eléyìí tí wọn ni wọn pè ní CBN account fún àwọn tí wọ́n ti fẹ̀yìntì láti lè máa jẹ àǹfààní rẹ̀ o. Wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ṣí àkáǹtì eléyìí tí ó jẹ́ wípé wọ́n ṣí fún àwọn tí wọ́n ti fẹ̀yìntì ní ẹnu iṣẹ́ ìjọba láti lè máa jẹ àǹfààní ọ̀hún. Ìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní eléyìí yóò jẹ́ owó eléyìí tí wọ́n ó fi máa ṣe ara rin din fún ara wọn o tí ó sì jẹ́ pé gbogbo ẹ̀ pátápátá náà ni ó hàn gbegedegbegede síta tí ó jẹ́ pé gbogbo bó bá ṣe ń sanwó wọn náà ni wọ́n ó máa jẹ àwọn àǹfààní ọ̀hún tí wọ́n máa jẹ èrè ọ̀hún o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ìgbésẹ̀ yìí ohun gangan náà ló wáyé láti lè ṣe àtìlẹ́yìn eléyìí tó péye àti ìgbádùn ìgbẹ́dẹmukẹ fún àwọn òṣìṣẹ́ ìjọba. Gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn punch bí àwọn ṣe lọ ṣe àbẹ́júwò sí ọ̀rọ̀ ọ̀hún pé ṣé lótìtọ́ lódodo ni wọ́n ní bẹ́ẹ̀ ni o wípé eléyìí yóò jẹ́ ìwúrí fún àwọn tí wọ́n ti ṣiṣẹ́ pàápàá jùlọ àwọn ọ̀gá ọ̀gá lẹ́nu iṣẹ́ ìjọba láti rí dájú wípé wọ́n rí dájú pé wọ́n gbádùn lẹ́yìn tí wọ́n ti fi iṣẹ́ sílẹ̀ tán. Ìwé ìròyìn sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ sì pọ̀ ńbẹ̀ o ẹ bà nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní. Ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ fẹ́ gba change ìròyìn ọ̀hún ẹ̀nà ọgbọ̀n ìwé ìròyìn punch ẹ bá ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn náà jáde nínú ìròyìn punch láàárọ̀ wọn ní àwọn ọlọ́pàá àwọn agbófinró wa lórílẹ̀‐èdè nàìjíríà wọn ti gbé àgbékalẹ̀ iye àwọn agbègbè tí àwọn agbésùnmọ̀mí bandits tí wọ́n ti ṣọṣẹ́ wọn ni yóò tó 50 agbègbè láàrin ọ̀sẹ̀ kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Wọ́n sì ní ìjọba àpapọ̀ ti ná owó tó 57.778 billion naira lórí ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé. Wọ́n ní láti bí nǹkan bí oṣù mẹ́rin sẹ́yìn ọdún yìí náà ni ìjọba ti ná owó tó 57.78 billion naira lórí ọ̀rọ̀ ètò ààbò. Wọ́n sì ní àwọn agbésùnmọ̀mí káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló jẹ́ wípé àwọn ibi tí wọ́n ti ṣọṣẹ́ òun ni ó tó 50 agbègbè tí wọ́n ti ṣọṣẹ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ pé àwọn tí ọwọ́ àwọn agbófinró ti bà náà ni ó ti tó 98 káàkiri orí.

0: ọ̀tọ̀.
1: Àti bàtà awọ ẹ̀fọ̀. A jọ wọ bàtà awọ ẹ̀fọ̀ náà.
0: Báyìí.
1: Ọlọ́run ètò ìbò tó ń bọ̀ yìí. Ọlọ́run nìkan ló lè bá a ṣe. Orí pẹ̀lú bí ìlú ṣe rí yìí. Ó kàn fẹ́ dàbí ẹgbẹ́ máa fẹ ẹ̀mí àwọn ẹ̀wú pọ̀ jù ni.
0: Ṣá máa lè jáde lọ dìbò bàbá.
1: Ká máa wò bọ̀bọ̀ ọlọ́run ṣá máa ọlọ́run máa wá pẹ̀lú àwọn táwa jẹ́ èèyàn rẹ̀. Àníbá kúkú ọwọ́.
0: Ẹ̀sìnràwọ̀. Bẹ́sẹ̀nsà.
1: Ẹni Tẹnugbó bí ọwọ́. Bẹ́ẹ̀ ní ṣìṣọ́. Àárò kí ọya. Wọ́n ti kó àgọ̀rà wá. Ẹ̀mọ̀kọ́ àárò kí ọya ti kó àgọ̀rà wá. Wọ́n ti fi ojú ẹ̀kọ́ lọ̀wọ̀ lọ wá, wọ́n ti fi lọ̀ wá. Kí ló máa mú yàn, kí ló máa mú yàn tó ń fi máa mú ọ̀daràn tó ń tún dà wọ́n lẹ̀ padà. Ṣẹ̀rí ọ̀daràn tó wà ní ugbó. Ṣẹ̀rí ọ̀daràn tó ọ̀daràn àwọn kírímìnà àwọn bandidi àti tẹ́rọ́rìs tó wà ní Nàìjíríà mi. Wọ́n pọ̀ ju àwọn Tinubu lọ. Àwọn tẹ́rọ́rìs tó wà láàrin ìgboro náà tó wà láàrin àwọn èèyàn. Wọ́n pọ̀ ju àwọn tó wà ní ugbó lọ. Ọ̀nàdà tí agbára wa fi fẹ́ káwọn agbára ò lè káwọn mọ́ kì í ṣe pé. Ètò àbá gbàdúrà jù lọ ní rọ́là ń pa fúnra wa kì í ṣe pé. Àwọn ọmọ òdúrà nìkan mò ń gbàdúrà fún kọ́lọ́n bá a ṣe nírọ̀rùn. Kọ́lọ́n bá a ṣe kákó lára àwọn aburúkú wọ̀nyí. Àmọ́ kó fàṣẹ ọlọ́run àdẹ bá a ṣe nírọ̀rùn. Àdẹ̀dúgbẹ́dọ̀ ọlọ́run àyẹ̀wò náà ń gbìyànjú ní diaspora. Kọ́lọ́n jẹ́ kí gbogbo ẹ̀ kọ́lọ́n jẹ́ káàkà kọ́lọ́n jẹ́ ká gbogbo àwọn ọmọ òdúrà tó ń gbìyànjú ní diaspora. Ọlọ́run àjẹ́ ká rí sí ayọ̀ gbà. Ìyànjú lọ àwọn èèyàn wọn yíwọ iṣẹ́ ta ni bá gbé gbogbo ìgbà ni wọ́n tún ní ọ́n dà wọ́n lẹ̀ wọ́n tún fẹ́ da àwọn kan lọ́la lẹ̀ sí o ẹ̀ ń sì ra wọ̀ wọ́n tún fẹ́ da àwọn kan lẹ̀ lọ́la sí àwọn tó ń kóbọ̀ látẹ̀ tó fíà tó ń kóbọ̀ látẹ̀ wọn àwọn ọmọ òkè ọya náà ni wọn o àwọn ló pọ̀ jù nu wọn o. Àkàn parọ́ fúnra wa ni àwọn ará bíi àti Dallas bus stop. Ẹ jẹ́ àti
0: DOT
1: àìsọ́yà bó ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ ṣe gan ẹ ẹ jẹ́ máa gé pépé pé ẹgbọ́sà ẹgbọ́mà ètò ìdìbò oṣù yìí tọdún 2027 òun náà ń bọ̀ kí là ń retí.
2: Alo.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ bàbá.
3: To get better information, we won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
4: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
5: the voices you need at work all day, every day till payday.
0: Yes, ma.
2: Yes, Yemi. I got a phone call.
0: Ati Ogijo, ma, mi dada.
2: Aku mora ana oba wa so.
0: Ami.
6: Value, innovation, radio has never been this exciting.
0: July 11th, ti de ton.
2: Wọ́n máa ní fẹ́lẹ̀ ní ṣe wá o, ọlọ́run kó sáà ti wá láyà balẹ̀.
0: Àmì o, àmì o.
6: This is Jordan.
2: Owó lẹ́ẹ̀mí yìí.
0: Ẹ̀rọ máa bọ̀.
2: Ìbò ń bọ̀ ní ìsìn. Ẹ pé iye gbogbo òkèlè tí mo fẹ́ bù yìí, ọlọ́run jẹ lè bù mí. Àwọn ọmọ kan ló wà ní ugbó láti yejọ́ yìí kan ní sójà ọ̀gá sójà náà. Lọ́pàá tó wá gbókù ẹ̀ kalẹ̀.
0: Wọ́n gbókù lẹ̀ ìyàwó sì wà lákàtà.
2: Wọ́n rí wọn mú wọn gbà ìyàwó tún wà ń bẹ̀. Ṣé ìyàwó náà tún máa wà ń bẹ̀ kúrúkú. Àwọn ọmọ ti ọ̀rọ̀ ìyọ́sẹ̀ ti wà ń bẹ̀. Àwọn ti gbá wà ń bẹ̀ táwọn kọ̀. Ọmọ kò fi agbá láyà balẹ̀ ọmọ oúnjẹ ṣe é bí o.
0: Àmì o.
2: Ọlọ́run
0: fún gbàbọ̀
2: ẹ̀bọ̀
0: wá
2: Jọ́dá network mo nígbàdí Ádámù gbogbo yín o.
0: Àmì àtẹ̀yìn náà sà.
2: Orúkọ mi ni Akíọ́lá Akínfọ̀rọ̀ Alátàbẹ̀ Sun Estate.
0: Bàámi àgbàlagbà.
2: Kò tí ń sọ gbogbo ìgbà tábà padà sí general government ìṣèǹtì ló máa fún Nàìjíríà yìí. Both north and south were two parallel lines you can never meet. In this case, ká padà sí regional o. Mo ń tẹnumọ́ ẹ̀wọ̀n National Assembly. Wọ́n fẹ́ fọgbọ́ dún. Bí ẹ̀wẹ̀ ni, gbaná fẹ́ gbé àṣìta, irú police ẹ̀ state police and nage, kí ló wà láti kọ́ pàṣẹ immediately wá ní third reading, kí náà rí ìdí mbẹ́. Àwọn gan ló ń pọ̀ pàṣẹ yìí, ni àwọn tó gbẹ kí ìjọba Tinubu kó gbé ṣe àṣeyọrí, nọ́ọ̀sì ló pọ̀ sí jù. So regional government ló lè ṣe fún àpọ̀jù yìí o. Thank you, God bless you.
0: Ẹ ṣe gan ba mi.

0: gan sa state police a si n gba bi ani gbagba ti ṣugbọn awon ni ohun to ma ro wa lorun na ni ṣugbọn eto dibo lo nbo yi kini aridaju fa awon ara ilu pe eto abo munadoko pe ko ni sewu ki la fe latowo ijoba ko se fun wa lori oro eto abo to bere yi ogagun to ti feyinti nidi se ogun on na to pa itan foku ele yawo e se nbe nbe ijoba lawon ti na owo na ra sori oro eto abo ki lo wa de pa lotun pa lo si won ni boju won o ba fo yo ma wo raba raba ni orilede nigeria ma dowo gbogbo wa ilu e ka ro president baba yes sir olon lo nse
1: Oruko yin ati bi tin oruko mi ni ambassador dibe lati agbaru crossing
0: e ka bo sir
1: e ko to mo se wa so le iba ti won ni osomole won ni pe abati akoba soro epo wo ton lo sori oro epo so di senator wa jade do ni pe awon oro nise so se ti pe ijo ko ba ijo ba siwaji je wa ti wo koko lu fe fara be da ijo ba e je kini reason ni pe iru nkan be to sele ale yan ji nkan yan ba nkan je wo wa lo opportunity pe ko omo senator senator president o rise si mmp si gbo ala ma se ni nlc si olohun wa lo to gbo gbo wa olohun wa lo to fa to ba so ba ti baba ba cha to ba se kini to ba lo to ba se kini e ko ni da o ko la ba se se nigeria o ro mi o ju be lo
0: adake dajo lo lohun to nwo gbo aye fowo le ran ba won wo wa won fi ra yin sere elo e kaaro
1: e ma ku to
0: aba e kaaro sa
1: e ra
0: e sa
1: ai si gugu sha la tami kon le lalagbadu
0: apa balagba
1: eri oro to wa le idibo ai le ta di gan a roju ti e iya tun je wa ni
0: sa wa ni dibo
1: ah ibo ah hey
0: hello sa
1: o ta di kon ka wala a kan so ni awon alagba kan ba fa gbara gba ni ka ni pe bo dadi lanka ni ke se gba to wa melu ma wa nbe e wo iwon ba promise se le lo je meta laarin egbe egbe si ra won e mo to oju to oju ra won ri ta o be ka rendi ka bu ko nu egbe nitori pa won wole agba na lo le won lori ti se pe gbo ni bo da e u se recall lo ko gba koso oro ti bo pa ra ma bo ni ka fi mu ko nbe ki nigeria wa oke ba ma di bo ma di bo owo olodun lo wa olodun ma ke ki nigeria o daru ko to di 27 tori awon ta ni gbeku ta se ko lori won bale fe sele se ni won fe du ko ba dibo awon be gba card awon bamba mu mo yo ni won se mo boya iya nje me kunu e wo gas la so omo re mo nkan ta fi le ade lo pa ni joba ni joba ni joba eh so ko lo ko gba wa o da jile ni bajo
0: je
1: e jo sa elo e bare alawo e ku ye to ma so so ki to ma ku lori eto seri
0: ile agbọyin boya fe fun baba alawo ekun lowo ni elo e ka ro
2: e ka ro e ka ro
0: yes ma
2: lati
0: godo oge baba e ka ro sa
2: ogo kan se anu ka je wa nge le ni je an gola ta ro
0: o
2: ko jo ko sa ma ko ba li je ja so se yo so wo ti je la ni e je pa yen ni ni je ja di ni je pa yen e je ja ngo ni tu ra de ngo e ka ko pa ja ni
0: ami o
2: a le ja ja so de ti bo o gbo yi o mo be se ko ba ni ba se ja so ba ma so mi ma ma so ma ti
0: Ida.
3: Akusha
0: ku nanu. Awa nu Olorun ba wa se o.
3: Ele akan sala len ke.
0: Mami e ka ro ma.
3: Ami len ko.
0: Adupe o won wa nle won jeun si wa Olorun.
3: Oluwa se won ma ri je lagbara Olorun ko ni ha wa Olorun.
0: Ami o.
3: Eyin pese se na ko ni reyin ko ni si.
0: Ami o.
3: Se te de do ni. Awon se ja de de be na ma ra won. Tẹ́ dẹ̀ wà ní náà mọ́ra wọn.
0: Ẹ jájọ lọ dìbò ẹ má sì ń lé o.
3: A ní fún lè. Tobi ẹnìkan ni wọ́n gbé pa yẹn. Tí wọ́n ti káṣí ẹ̀ ló láìsàn lára ó lárùn lára tẹ́lẹ̀. Téèyàn ló ní wọ́n bẹ̀ gbígbé kọ́ wá kú sákàtà wọn. Téèyàn ló máa tán fẹ́ fún àwọn ẹlòmíín ní ìwúrí láti wá dìbò. Ọlọ́run bẹ̀.
0: ese olohun be oko eyan kan ni agbegbe adugbo wa ni luba
3: ele olo e ka ropa e bo lo ta ku ti
0: mama mi dada
3: ese lesa
0: yes ma
3: if I tell the test to ku joba that my phone ni pe gogo mi to ti test show dibo re to place the friction of gate the missing lot of ko to ma ko ja okada you know so why they down one so lab so from there people will be safe. I didn't tell you that.
0: Yes, ma. Sa safe emi o laye ta o elo yin si le
4: gbe elo
0: e ka ro
4: amidola lati ko
0: ah olo ti e se eyin le se ayeta fun mi o ko mi dola
4: ele mi ni
0: eyin le se e ta ayeta fun mi o
4: ya to fi ka jamala ka je weji
0: eba
4: e ko ale jo mi ojo
0: eh are ti yin na lo tun ba
4: e ba mi ti admin o se gbo
0: o a gbo
4: keri Eje roro ya won leyin ba ni coach me. E coach me anytime. Ma di bu mo na. Ibu won na ni. Lo ma so la yin. Tani security joba gogo ni security. 45,000 olopa na ko lo Anambra ngba ton di bu Anambra. Mi o ni 45 fun. Mi ni 450. 45,000.
0: 45,000.
4: Eba beti won ba wa be gan olopa 45,000. Se bi ilu Ibo ni Nigeria. Ilu Ibo ni. Ta ba de ti di bu na ko ni fin gogo ma ti be jade. Fa loṣelu na ni problem wa won a ko lopa lo be won a dibo monokai aya bi to ba pa dua ta ngba bi ko lo njo ko fa ala taarin awon oja ni bo ba ti wa se pa dua yin ti da don ni ribu yen bi ti ntanru pe pe a ko su baba wa ta o ya fo si yen baba won ma dibo ma je la inde ni jare won ma di monokai ba won loṣelu na ba won ko won mo gbo bo se se nti on ti kina tin koruko senior president to so ko ni ni e mo be oṣu meji to ti so bi si meta to so pe ti bo ba nsu mo àwọn olóṣèlú máa ma ṣe àwọn nǹkan kan tó wí náà kọ yìí ọkọ ẹ má yọra ẹ lẹnu ẹ jẹ ẹ ní kí n fi eléyìí káàdì ẹ ọgágun tọpa yẹn ó bá ní mí jẹ ìyàwó ẹ sì wà ń bẹ o ṣùgbọn ṣẹrí kinní kan ni mo kàn notice tó bá ṣe pé dúró tíjọba mú báyìí wípé àwọn ò ní báwọn agbésùmọ̀mí ṣe ìdúnàdúrà torí òun ni ò jẹ kí wọn lọ báwọn pípù yẹn tó bá ṣe pé bẹẹ ni kinní yàrá ti tán lẹ wọn ti sọ kidnapping àti terrorism wọn ti sọ the business tí wọn bá dẹsẹ lè mú dúró ẹ náà sí àti pé kí gbogbo nǹkan wí kúrò lẹ kò tó nǹkan kan kí n ṣe pé nàìjíríà problem tóbi o àwọn tó wà ń di ẹnu jẹ ó tóbi tó ẹ pé tó bàbá.
0: Ẹ ṣe gọmìdọ́là God bless you sir. O lágbára Peter Adoke lọ ká padà wá. Ẹ bá yí rédíò yín yẹn lọlẹ̀ o.
5: Ẹ
0: káàárọ̀ ma.
5: Ẹ kú ètò.
0: Ẹ káàárọ̀ ma ọlọ́run ló ń tó ma.
5: Bísínẹ́sì Adékúnlé láti fẹ́sọ̀ wá pọ̀ láǹbẹ́.
0: Ìyá Adua.
5: Ẹ kú ìsinmi àná
0: o. Àwa nìyẹn o.
5: Ẹ lórí ọ̀rọ̀ tí ẹ gbé sórí afẹ́fẹ́.
0: Wọ́n máa tún jí balẹ̀ kan ní ìlú yìí.
5: Òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ kó igba sódà. Ọ̀nà míì làwọn pípì a máa plan tán máa rìn. Bọ́ ṣe máa rìn wá ti máa plan ẹ̀ báyìí. Wọ́n sọ pé kẹ́yẹ má fò níjọ́ náà. Wọ́n á ṣiṣẹ́ wọn. Bí ó lè tè tí bàbá Tinubu lè ṣe. Lórí ohun tí èmi ń sọ, òun ni afẹ́fẹ́ tí mo sọ pé wọ́n fẹ́ sí gbogbo igbó yẹn. Tọ́ bá fafẹ́fẹ́ títí tó di sí àgbogbo igbó wa. Ẹ wo baálẹ̀ oníbaálẹ̀ èlò oníbaálẹ̀ ń gbà lọ wọn lọ gbé wọn yìnbọn síyàwó ẹ lọwọ
0: lọwọ
5: bóyá owó yẹn kò ní lè fi ṣe nǹkan mọ báyìí
0: kábíyèsí ọlọ
5: nígbà tẹ bá plan ọsán pé kọ má rìn lọsàn án ṣé wọn ò rìn lálẹ
6: ọrọ ìdìbò èmi ò tẹ ní èmi ò tí ní plánì fún ihun tí ó yẹ kí bàbá tinubu focus nísìnyí ni pé ó lọ hire plane tí ò bá lọ sí america àwọn other country kan wà tí wọn ṣe owó tó ń kó dànù lórí campaign káàkiri wọn lọ fi gbé kọ́ lọ fi gba plane yẹn pátákó sí gbogbo ìgbìmọ̀ igbó gbogbo kí gbogbo wọn sùn ẹwà àwọn ọmọ yẹn wọn tó wọn nínú social media wọn ti gbẹ àwọn ọmọ ògbómọṣọ yẹn wọn ti gbẹ
0: wọn ò rí nǹkan jẹ
6: gbogbo ìjọ yìí orí wọn ló ń rọ̀ sí bàbá tinubu òun ò ní ṣé ọmọ ẹ lè wà ń bẹ kó sọ pé òun ní bá wọn ṣe rí tí ò bá tẹ ní bá wọn dúnàádúrà ṣé kò sí ní mọgbọn tó máa dá kò sí ní lọ hire plane tá à ń sọ yìí ẹ jẹ bá sọrọ tó bá fẹ sí ìdìbò wáyé ní 2027 ká tún mo ní sọ nìyẹn
0: ẹ kó ètò wọn ni bá tinubu sọ tàǹbàbà tèmi nlẹ yìí ẹlò
7: ẹlò ẹ káàárọ sọ
0: gbogbo àná lájọba àwọn sọrọ à ń gbọ yẹn káàárọ mà.
7: ẹlò ẹ sẹ ẹ kú ètò yìí o
0: orúkọ yín mọ o
7: damilọla ni láti ìṣàgà
0: ẹ káàbọ ya mọ.
7: ẹ sà à ń sọrọ pé wọn fẹẹ ṣe ìdìbò àwọn èèyàn máa jáde wọn á kúkú dìbò wọn á dìbò kò sí àwọn máa jáde kí ẹlẹ́lòmíì owó tó máa fún oúnjẹ tó máa fún ó máa jẹ́ kó lọ dìbò oúnjẹ ọjọ kan yẹn owó yẹn ó máa jẹ kó lọ dìbò ẹyin lè wá owó bọrọ gbogbo ètò gíníà tún jí ni gbé ṣèbí balẹ kan náà tún jí gbé yẹn èmi wò sà ṣé tó máa dá ọlọpàá àbílẹ sílẹ ṣé mo kọ àwọn ọlọpàá.
0: ìyá mi ó dẹ dùn mí ṣá ó ṣe ṣe kó jẹ network tàbí kó jẹ pé káàdì orí fóònù yín ló tán ṣùgbọn ó dùn mí. hello.
8: ẹ má bínú ọmọdéjọlá ló pè padà.
0: ok.
8: ẹ mo bẹ dá sí tòǹdó yẹn tẹlẹ.
0: ok.
8: ṣùgbọn táàmù ni mo fọgbọn sí i. ẹ wo bí ẹ rí ọrọ ìjínigbé ń sùn. ká má máa fojú pé àwọn bandit àwọn kidnappers.
0: ó lọwọ èèyàn kan
8: nù. ó lọwọ nù.
0: káì
8: ẹ má jà tán ara wa jẹ ó ti lọwọ nù.
0: gbogbo ẹyin ti bá ṣe ẹdá jì mí o ẹ má jí mi gbé o.
8: ó ti wọnú ara wọn. ọ̀pọ̀lọpọ̀ torí nǹkan kan bóyá wọ́n jọ ń fa nǹkan wọ́n jọ ń ṣe nǹkan kan òun ló fà á. ẹ rí gbàwọn míì wọn rí lọ wọn máa wà lọ́tàn láti béèrè owó wọn ò ní béèrè owó tó ó ti ń lọ́wọ́ nù. mo dẹ̀ fẹ́ pe àkíyèsí ayédatiwa kó jẹ́ kí ẹni tó jẹ́ tiwa rí tán bá sọ pé olóṣèlú nàìjíríà ti máa gbé gbòòsà fún àkẹ́tì mi láti ṣe gómìnà tó kú orúkọ ìta fún mi rotimi
0: akérèdọ́lù
8: ó gbéná wojú buhari nígbà yẹn tó bá ṣe pé òun ló wà báyìí gbogbo eléyìí wọn àwọn champion amọ̀sẹ́kùn kò yẹ ká máa gbọ́ gbogbo eléyìí kó má sì kíní kan kó jáwé tóbi torí pé wọ́n ní ò lè dìbò kó má ṣe pé yẹn kó wá jókòó kó kàn máa wò wọ́n ní kò lè lọ ẹlẹ́ta mọ́ kó jáwé tóbi kan jọ ẹ pé ètò bàbá.
0: ẹ ṣe gan sa yẹ sa ọgá báyìí o wọn ti ń gbé balẹ̀ wọn ń gbọ́ ba wọn ń gbé gbogbo wọn ń gbé òjíṣẹ́ ọlọ́run wọn ń gbé ọmọ òjọ́ a sì dìbò ètò ìdìbò a jáde dìbò náà ni sáà láàánì dìbò ni a nífẹ̀ẹ́ sáwọn olóṣèlú wa kán bá wa wá nǹkan ṣe sí tó àbò náà ni gbogbo wa ń pariwo a dìbò.
9: social media facebook
0: náà la di. hello.
10: hello ekaaro.
0: ekaaro sir.
10: adé láti àyànpọ̀.
0: bàbá.
10: àwọn ibi tó gbilẹ̀ ilẹ̀ yorùbá yìí àwọn tá à ń gbọ́ yìí ò yẹ kí ròyìn máa wáyé ṣébi ilẹ̀ yorùbá ilé tó lọ. kí ló ń ṣe yorùbá kí ló dé tá ọ̀rọ̀ ònu kí ló kí náà papọ̀ kí ló àwọn wo ni wọ́n aṣẹ́wó la nílò kí ló dé tẹ̀ ń gbàṣẹ látòkè kí ló dé tẹ̀ wọgbó lọ́kẹ́lọ́ finish our people yìí ẹ́ àwọn aṣẹ́wó la wọn irú àwọn sunday gbogbo àwọn ẹ̀kọ́ ara yín jọ kẹ́kí ra yín kẹlọ ṣiṣẹ́ yìí.
0: òfin ni bàbá.
10: òfin kí ni ẹ̀mí èèyàn jò fi lọ ẹ̀mí èèyàn ó ti pẹ́ ju èyí tó wọ́n náà ń ṣe olóṣèlú làwọn eléyìí ẹ̀mí sọnù làwọn ẹ̀mí lè fi ṣeré báyìí táwọn èèyàn gbọgbó lọkọ lọ ṣiṣẹ́ tó fẹ́ ṣe kó kákú mọ̀ pé ibi tó bá máa jà àwọn èèyàn kò yọ kórí báyìí náà àwọn ìkó ilé tó lọ kọ́ lọ ṣe okun bó ṣe gbogbo.
0: tọ ilé tó lọ wọn ní ilé tó lọ ilé náà ti tó lọ báyìí ẹ jẹ mú ìpele kí n fi kásẹ̀ ń lọ. hello.
11: hello emi ni mo sọ padà.
0: láti bo.
11: ní kí ni ẹta adékúnlé ìfẹsọ wa pọ.
0: ó yẹ bá ń ṣe pápá.
11: ṣé rí ọ̀rọ̀ yorùbá fún wọgbó lọ ṣé rí àwọn tó ń ṣe kínní àwọn agbésùnmọ̀ mi oògùn tí wọ́n ní ó gbóná ju tàwọn àwọn tó ń ṣe fún wọn wọ́n ti fún wọn ní ìjìnlẹ̀ bó tún tẹ́lẹ̀ lò fún ọgọ́rùn-ún wọn. Bó tún tẹ́lẹ̀ lò fún ọgọ́rùn-ún wọn torí àwọn ti wá sọ́rọ̀ ẹ̀rọ torí àtijọ́ àtimú wọ́n ti ṣe pépó kò sí ìkan ẹ mọ̀ pé tó bá máa wọn fàwọn náà bá ìbọn àdá ogun abẹnú gọ̀ọ̀gàn wọn bá lọ́wọ́ wọn. So ìbẹ̀rù ti wà lára wọ́n ti ṣe nǹkan àwọn Yorùbá àwọn babaláwo wọ́n ti ṣe nǹkan fún àwọn pípùn yìí. Tábà gbẹ́kẹ̀lé fẹ́ kọ́ lọ Tinubu ta ló wá fẹ́ lọ tẹ̀mí ara ìwé wu torí wọ́n ti dalẹ̀ Yorùbá àwọn tó ṣòwò fún wọn ti dalẹ̀. So wọn ta kún fẹ́tọ̀ nìyẹn ó dàbọ̀.
0: Ẹ ṣe mà ẹ já máa lọ lé làárọ̀ yìí eré gbogbo di aago kan lágbára ọlọ́run ẹ má gbàgbé July 11 ibi táti ṣayẹyẹ yẹn 10 years on air turn up with MC Rawọ ọdún mẹ́wàá tá a ti ń pèdè lórí rédíò ọdún mẹ́wàá náà ìṣọmọdé mọ́ àwọn náà ti pẹ́ ń bẹ̀ ẹ bá wa turn up 091241195 16 fìlà àti polo yín náà lẹ́fi wọlé ẹ̀yin tẹ́ ẹ̀ bá wá ra aṣọ àbí fìlà ẹ rí dájú pé san ₦5,000 láti fi wọlé torí a ti change ibi tá a ti ṣe pàtí inú street jordan fm náà ni o ṣùgbọ́n royal kiana ilé ìtura tuntun kan wà bẹ́ẹ̀ tí torí òjò ẹ mọ̀ pàtí kò jó láwà a sì fẹ́ fòjò pẹ̀yìn olólùfẹ́ wa so royal kiana láti ṣe lágbára ọlọ́run bá mi ìdúmàrè ẹ máa gbé gbogbo ẹ̀ dáadáa láago aago kan lónìí dábàkúndé sórí ètò bó ṣe ń lọ.
12: Jordan 105.5 FM Twitter Jordan 105 FM Instagram Jordan 105.
0: Ọwẹ́ pàtàkì lọ́wọ́ Faith
12: 5 FM Lagos Listen on the go.
0: Àmọ́ ẹ̀ tí ó jẹ́ kẹ́ ẹ̀ wò náà jàre náà wà pẹ̀lú wa pátápátá Larry Johnson God bless wọn jáde wọn ń wo bó ṣe ń lọ lágbára ọlọ́run àti gbogbo àwọn ìgbìmọ̀ tí wọ́n fẹ́ kó bàjẹ́ nílé iṣẹ́ Jordan ẹ̀rí olúwa gbèmíléke adébáyò lóòkọ mi mc ìràwọ yín náà ni o àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ bàbá ẹ lóòkọ mo yọ láàárọ ẹ ọlọrun bàmí sáyẹnsì akọgun ẹ káàárọ.

0: ìlara tó kò sí di tí ò sí àti àdúrà ènìyàn ọmọ àjà ètò òsì ọlọ́jà tẹ́yìn sọ yẹn àwọn náà ní tiwọn àwọn tó ń bẹ ọjà ní ìwádìí ojoojúmọ́ rẹ máa gbọ́ pẹ́yìn ọ̀hún fún bẹ́ẹ̀ tó everywhere ló fà àdúrà nìkan nìkan ló lè jà gòkè ẹlòmíì ò ń gbé ọ̀báyọ̀ sọ̀rọ̀ ò ń lọ jẹ́jẹ̀ rẹ̀ wàá jìbà wàá rí ẹ̀bọ́ wájú lẹ́yìn tó wípé kò lọ sọ̀rọ̀ ọjọ́ náà wọn ò ń jẹ òun mò ń wọjọ
1: so everywhere ló wà ṣé nìkan rìsí yẹn ẹ ṣe ma lára ìdojúkọ àwọn ọlọ́jà wọn ní nígbà mi ẹlòmíì gan kàn lè dé sọ ó fẹ́ pàtẹ ni o wọn ti gbé ẹbọ síwájú káńtà rẹ báyìí ipe ìwọ ó tàjú wá lọ ní gbà ṣé ìyẹn náà máa ń wà nù ọjà ṣá hello
2: hello wọn ṣe ọ
1: ẹ káàsán ma ẹ káàsán sà.
2: ìbẹ́ni ọlọ́ọ̀lẹ́ ló sọ̀rọ̀ láti lọ sọ.
1: bàbá o.
2: ẹ kú ọjọ́ mẹ́ta.
1: yes sir.
2: ọ̀rọ̀ tí ẹgbẹ́ wà yìí kò síbi tí ìjọ ọ̀gbìn pé wọ́n sọ pé ìtara jẹ́ kò síbi tí ó sì orogbó wò lẹ́pọ̀ kò sí òsì bẹ́ẹ̀ ọmọ ènìyàn ni wọ́n àìṣe jésù àdẹ̀jì sáńgẹ́nu. ẹni máa ń parú gbẹdẹ ta ibùdó sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́yìn náà sọ pé agbẹdẹ tó ń gbé máa bí ẹ̀ ṣe èrè tó máa wá bí tèèyàn ṣe dẹ́jú tiẹ̀ lọ ni ẹ máa gbowó tó bá ti obìnrin tó gbé owó ọbẹ̀rẹ̀ òní dùn kò sí ó ṣe rí nìyẹn ibùdó iṣẹ́ tẹ́mi kan ṣe ibùdó ìrìnà like 3 weeks ago ẹ tó jẹ́ bí ọ̀gá mi tí mo wò ní role model ó ti lọ wọṣẹ́ ọ̀bẹ mi ò mọ̀ ẹnìkan ló wá sọ fún mi wá sọ fún pé mo fẹ́ lọ ṣiṣẹ́ ẹ̀ ẹ mọ̀ pé ti bẹ́ẹ̀ láìbí ẹni tó yẹ pé 247 ni wá ó yí ìbínú to this time ló sọ fún o ó ṣe rí nìyẹn bọ́lá ayé ṣe rí nìyẹn gbẹgbá
1: kò síbi tá a ti káàdì ìyá alẹ́ ẹ ṣeun ọláwálé láti first act wọn ní kò síbi tá a ti káàdì ìyá alẹ́ hello. Òrèbètè 09063352 òun náà lójú òpó wa ìyàtọ̀ ọlọ́jà inú ọjà àtẹni tó gba ṣọ́ọ̀bù ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì talẹ̀ yìí lérò wípé tọ́jà bá wá fún àwọn méjèèjì talẹ̀ rò pé íńtàjú ibo ni ọjà ti ń yá jù nínú kéèyàn gba ṣọ́ọ̀bù tàbí kéèyàn lọ tajà ṣọ́ọ̀bù hello àbí ta ló ní ìdojúkọ jù.
3: hello ẹ ń ṣèrà wọ
1: ẹ kásán mà. Mo wo ohun tẹ lo wọlé yẹn lèmi náà lò fún yín ni orúkọ yín àti fitẹ ti ń pè mà.
3: Fọlákẹ́mi ló ń pè yín láti Naija.
1: Ṣé kìí ṣe pé màlẹ́ríà yẹn náà ó kọlu ẹ̀yin náà?
3: Ṣé màlẹ́ríà jàre? Ètò tẹ̀ ń ṣe
1: ìyá àtọ̀rọ̀ tẹ mọ́
3: wá ọ̀rọ̀ gidi ni kò síbi tá a ti ń kéde yálẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìdárúkọ dẹ̀ sọ́bi tí mo ti ń pè ni. Kò síbi tí yóò sí o kì í ṣe pé inú ọjà nìkan ẹ sọ nǹkan lẹ́ẹ̀kan ní pé ìwọ tó ń wọṣọ àbí oúnjẹ ohun bó ṣe ń yọ iṣẹ́ rí yẹn gan lọ́tà jù tó múra wá sẹ́nu iṣẹ́ ìwọ tó ń fẹ́ kó wà písà wá sẹ́nu iṣẹ́ ìwọ tó ń fẹ́ kó tiẹ̀ dá fún ẹ rárá mo jí láàárọ̀ ọjọ́ kan lẹ́nu ọ̀nà lími ni o àwa ṣe nǹkan síbẹ̀ àtajà kan náà o. Akọ́lé tira wa ni.
1: Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀.
3: Akọ́lé tira wa ni o. O tán. Torí pé mò ń lọ, mò ń bọ̀, mò ń lọ, mò ń bọ̀. Láti January, àánú mo rí gbà o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. So tẹ wá wá sọ fún mi pé ẹni tó jọ ń tajà kan náà tí wọ́n tún ṣerú ẹ̀ fún. Nǹkan ó síbi tí ṣe ò sí my brother. Ọlọ́run ṣàánú kó kó wa yọ ni. Ẹ kàn mú wá bí òrèfé ọ̀rọ̀ ńlá ni. Oúnjẹ wọn ń dán ọ̀tá wà lẹ́yìn ẹ o torí pé wọ́n fẹ́ kó jókòó ni wọ́n fẹ́ kó dìde ibùn wọn fẹ́ kó sáré débi tó máa fò à ń bá yín bọ̀ ọlọ́run àmà fún yín ṣe
1: àmì wọ́n ní kì í ṣe inú ọjà nìkan o kì í sì ṣe ṣọ́ọ̀bù tó gba ṣọ́ọ̀bù sí nìkan o hello ẹ káàsán wọn àmọ̀pọ̀ ti wọlé ni o razak gbé òkè.

0: Bẹ́ẹ̀ni ma.
1: Àwọn ìsọ̀rọ̀ síwájú wọn ní sọ̀rọ̀ kan.
0: Àmì.
1: Ẹni orí bábá ṣe ni. Tí ó bá bèrè ibi tọ́jà tí ń tà tó lọ gbé gbá.
0: Tó lọ tẹ́rí sí.
1: Tó lọ tẹ́rí sí. Nínú ọjà yẹn wọ́n ní tiwọn. Sọ̀rọ̀ pé gbogbo èèyàn tún fọ́kàn sí pé nǹkan tí ń bá máa ríra wọ́n pọ̀ yanturu. Ọlọ́run dẹ̀ ń bá wọn ṣe.
0: Ọlọ́run ń bá wọn ṣe.
1: Ọlọ́run ni òun ẹni tó bá tẹ́rí sí kó má pa lórí tí ò bá mọ̀ náà. Ọlọ́run jẹ́ ká mọ̀ náà. Ṣé wá làwọn sá wa ń ṣọ́ọ̀bù?
0: Bẹ́ẹ̀ni mà.
1: Ọlọ́run mú ẹ wá ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni. Torí àdúgbò the same thing bó bá ti gbé lẹ́ba ìkan náà lọ́ máa tà. Tó bá ti di pé wọ́n ya wá jẹ òun náà lọ́wọ́ máa tà. A ti gbogbo ata ata Ọlọ́run kó ní máa bá wa ṣe ká ṣàràjẹ jẹun.
0: Àmì àmọ́ ẹ jẹ́ ń bí ní ìbéèrè kan
1: mà
0: ṣe ń gbọ́ mà. Ẹja wá wò ẹja gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ìdojúkọ ẹni tó wà ní ṣọ́ọ̀bù àtẹni tó ní tó wà nínú ọjà ìdojúkọ wo lèèyàn lè sọ pé ìkan ṣe fọwọ́ mọ́ gẹ́gẹ́ bí ìrírí yín mà.
1: Àti ṣọ́ọ̀bù ṣe fọwọ́ mọ ohun sínú ọjà yẹn. Kọ́nà kó ṣàánú ṣe ni ẹni tó bá ní àyà ló ń tẹ́rí.
0: Ìyẹn ni pé ìdojúkọ inú ọjà gan le ju ti ṣọ́ọ̀bù lọ.
1: Orogún òwò ló le ju orogún ìyálé tìyàwó lọ. Orogún òwò le gan o. Ó dédé máa ṣọ sára máa bínú ẹ̀. Kó jẹ́ ẹ̀kan ló ta èdè káwọn ti ta mẹ́wàá ẹ̀ wọ́n sì máa bínú ẹ̀kan yẹn. Tọ́jà le ti ṣọ́ọ̀bù lọ bó tà wá palẹ̀ mọ́ ẹ̀wà lẹ́ni kó ṣáà ti jẹun ni.
0: Ẹ ṣe mọ̀.
1: Lẹ́yìn
0: kọ́kọ́ ọjà lẹ́yìn kọ́kọ́ ọjà tíkẹ́ẹ̀tì nínú ọjà.
1: Authentic lẹgbẹ́ wọn.
0: Lágbára
1: bẹ́ẹ̀.
0: Àmì òyà rẹ̀ ṣe gọba. Wọ́n ní tí ọjà ọlọ́dọ̀ tiwọn ó tíkì ó kì ọ̀tẹ́ ni tó tíkì gidi kì í kàn ṣe ọ̀tẹ̀ lásán. Hello.
2: Hello.
0: Ẹ ká san sá.
2: Bàbá ká san àìsí ra o.
0: Bàbá.

0: ẹ̀ẹ́rìjì
1: ẹ̀ẹ́rìjì àárín ọjà ìwà ni ẹni tó bá wà ní ọjà fi ń tajà jù
0: ìwà
1: bẹ́ẹ̀ ni torí o gbọ́dọ̀ lọ́yàyà tó dẹ̀ mẹ́tún lọ́yàyà jù àwọn tó wà lẹ́gbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì ó ti dọ̀tá wọn
0: wọn á ní kí ló ń ṣe gan
1: wọn á ní kí òun níkan ni tó àwọn ìṣòro yẹn ó so kọ́ra wọn ọlọ́run nìkan ló lè kóyọ gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe sọ lábẹ́ kan ṣé ó ti ní ṣọ́ọ̀bù ìyẹn náà tún pẹ̀ka a máa wo ṣé òun nìkan ni ládùúgbò.
0: Go tell what? Go lo je.
2: Jordan Drive, now they listen to so get better information. We won't give you no move and it's your boy. If you don't say one move, move your radio with this.
1: Yeah, Jordan, they mean zero. This is the one I'm a your juba, I'm a one.
0: Esa, go lo.
1: You say no, you say no.
0: Hey,
1: one. I want one more, baby. I go say, I want to turn near. Go there, this is only disappoint. I want disappoint. Yeah, I'm a new customer, go. No, yeah, no. I turn this road here. Do you buy ya no? Ero ba ti poju na teyan ba won pe ah mi o le se leye elomi a ma be pe ajo ba mi se teru ke mo so re lo kanjo ko mo enbe mi se pe kin gba teyan ba danger ti ba nbe yi pe eje le pa yi nko wa so pe mo disappoint so nko to ma nsele ni e ko lohun ko ayo lo de ba fun wa se a ma ri ti wa se
0: ami o baba mi e se gan sa ẹjẹ mú ìpè kan sí kí n lọ sókè lọ́run ká wá wa bala òwe lẹ́sìn ọ̀rọ̀ etí kejì ń ọ̀làlá lò mo rí pé àsìkò yẹn ti ń sáré já ìtọ̀nà tó ń tàn.
3: Hello Lagos, welcome to.
0: Hello, àwọn èèyàn pọ̀ lórí ìlà. Ẹ káàsán. Ẹ̀yà
4: àṣeyọrí mi sáìdá fásitì.
0: Ẹ káàbọ̀ mà.
4: Yàrá. Tinú ọjà gan, tinú ọjà burú, àdúgbò náà burú.
0: Ok.
4: Burú bẹ̀bí ká jọ kọ́lé síra wa. Ó yẹ kó wọ̀ lọ́wọ́ kọ́ dé sáìtì àbó ti sáré gbé nǹkan tí ń ta àwọn náà sáré mọ́ lọ́ta.
0: Ẹ̀yin lọ́ta ẹ̀yin lẹ́dẹ̀ kọ́kọ́ dé àdúgbò.
4: Àwọn
0: náà
4: gbé. Wọ́n bá ní àwọn tí ń gbà wọ́n lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ́ ṣoògùn. Ìdílé ọjà mo ti tajà ní ọjà rí fẹ́ pé ìgbà yẹn mo ń dé nǹkan ni. Tèmi mi ì dẹ̀ mọ̀ pé ó ní nǹkan dídí kan wà ní ọ̀nà tó jìn díẹ̀. Tòmí tó wá máa ń ṣe tèmi yẹn tó ṣe kinní dáadáa àwọn yorùbá ń wá sọdọ mi wọn wá ẹ bìlífù pé njọ kan rọ obìnrin tó ń dín nǹkan lọnà tó jìn yẹn ó kàn án yàn wá ra nǹkan lọrùn ni tí mo wá ra pé àwọn tó ń ta ẹnìkan wá ní àwọn tó ń ta nǹkan dídín bẹ̀rẹ̀ ni ọ láti gbà yín báyìí wọn dókùtà sí ra wọn ni aláì kàláì àfìgbà tí mo fẹlẹ nta bá dé lónìí a máa wọ ọmọ ẹjọ kejì tàbí àlè lọbẹ mọ ìwọ náà wá padà rè àlákà òun náà so àdúrà ni gbogbo ẹ
0: ìkọlọ
4: bá dé gbogbo àwọn onílára
0: tó tó fún
4: ìlara wọn ọlọrun kó sànù fún wa
0: mi ò yá mi ẹ ṣe gan mọ tó tó fún lórí pa à ń tajà ẹ jẹ́ à ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra wa ó tiẹ̀ ní màá wáyè àwọn tó ń lo ẹ̀rọ mo fẹ́ gbé bóyá ọkùnrin o bóyá obìnrin o àwọn tó ń lo ẹ̀rọ mo ti gbé oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan nípa wọn tó o bá ṣẹgbẹ́ o lè tà ṣé lóòótọ́ ni ẹ̀yin tẹ́ ń lo ẹ̀rọ ẹni tó bá jó lórí yín ẹ pè mí ẹ̀yin gbé wá sórí ètò kẹwàá yànnà náà ẹ ló ẹ káàárọ̀ ẹ káàsán.
5: Ẹ káàsán.
0: Yes sir.
5: Láti ọ̀jọ́ Ìbàdàn sọ̀rọ̀.
0: Kí lẹ pé?
5: Túnde láti ọjọ́
0: Ìbàdàn. Mr. Túnde láti ọjọ́. Oya.
5: Àwọn tó ti sọ ọjà nígbà máa kọ sọ̀rọ̀ tó ń ti sọ kò tẹ
0: ojú ọ̀rọ̀. Wọ́n ti tú ṣùdé sàlẹ̀ kòkò.
5: Kò sí nǹkan tí kò sí nǹkan tó tó ṣe a sì lè súnmọ́. Ọlọ́run kó gbà ara wọn ni
0: o. Àmì o. Ẹ ṣe bà mí. Yẹ́sà. Ẹ wo abala òwe wa náà wà ń bẹ́ ẹ má jà fi dá àwọn olóòwe lágara. Ẹ já lọ sókè lọ́run tá a bá padà dé. Bó ṣe lọ ń tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM jẹ́ kí n máa kí àwọn tèmi dáadáa àwọn tó jẹ́ wípé wọn kò fi MC ràwọ̀ ṣeré gbogbo yín náà ni o àtẹ̀ntì ń pè àtẹ̀ntì ò pè gbogbo yín pátápátá lẹ̀ fi mí ṣeré ìgbọ́n àwọn tí wọ́n ń tì mí lẹ́yìn ọ̀nà kan ìmíì tí wọ́n ní MC ràwọ̀ ojú òní tiẹ̀ tí wọ́n ń tì wá lẹ́yìn mo kí gbogbo yín pátápátá o im kọkọ kí asp adétayọ ayẹni mc mopo kò ní bàjẹ́ o ẹ̀gbọ́n mi dáadáa lágbára ọlọ́run july 11 gbogbo wa náà lájọ ṣe ọlọ́pẹ́ jẹ̀lílì jésù gíwá kò ní bàjẹ́ o aláṣà tó lù darí ọpẹ́ ni hotel.

0: ẹnìkan kì í rí alátẹ̀wọ́.
1: Ẹnìkan kì í rí alátẹ̀wọ́.
0: Alátẹ̀wọ́.
1: Ẹ ṣe Mr. Habib Okunade láti Ìyànà Pájà. Hello.
2: Hello.
1: Hello ma.
3: Heyday.
1: Oda ẹ máa bá wa bọ̀. Ìyá mi kẹ́mi wọ́n yí rédíò yẹn lálala kí n lè mọ̀ pé àwọn nìkan kọ́ làwọn ń gbé ètò yìí o. Hello.
0: Hello
1: ẹ káàsán mà.
0: Èmi náà pẹ̀ láwọn tó sọ̀rọ̀ yẹn.
1: Orúkọ yín o. Orúkọ yín mà.
0: Ṣadébà. Ṣadébáyọ̀.
1: Láti bo.
0: Láti Ayọ̀bọ.
1: Ok ma, Mrs. Adébáyọ̀ láti Ayọ̀bọ.
0: Alábà alayé ń rí.
1: Ayé òun rí ọ̀lẹ́. Ọ̀dà ẹ ṣe ẹ máa bá wa bọ̀. 09063352 Emperor Pig Peter lele tẹ́ ń gbọ́ lábẹ́lẹ̀ hàn. Hello.
4: Hello.
1: Ẹ sà ẹ káàsán sà. Ọlọ́run ló ń tò. Orúkọ yín àti bí tẹ ti ń pè.

ẹ̀ta tí wọ́n jẹ ìbọn wa lọ́sàn-án tòníre tí ó wá látọwọ́ ọláwálé ọlánìràn adúpẹ́ pé òkun lọ gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá alábàárà yẹrí ayé razak adija ló mójú ọ̀rọ̀ fún wa god bless you sir olóòtú ètò eré gbogbo tún di lọ́mọ rẹ̀ kí lẹ́yìn ń tà kí lẹ́ fẹ́ gbé sáyé ẹ pè mí sórí 09124119516 09124119516 ẹ̀rí olúwa gbé mi lékè ọmọ adébáyọ̀ ló kọ mi ọmọ awé ajòkú dìye mi a máa pé ìran bàbáta ló jẹ tiẹ̀ láàyè ẹ pàkẹ́ tó jẹ ni o mo yọ lọ́sàn-án yìí o mc rao àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ ọlọ́run ọba mi sáyẹ̀nsì eré gbogbo dọ̀la ẹ káàsán.

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹ̀jọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹ̀jọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: O de si alawo falu ba mi se
0: Akoko se agbara lododun ye tutiko Nibi ti Olorun ti ma towo woli re Prophet Peter bi Oladejo Glorious Child Chua won de sile 21 days annual fasting and prayer Hey hey

ẹni tó bẹ ayé ìjà bẹ sí wo. Ó fẹ́ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà. Wá àyè fún ọ níbi tá a yí sọ pé kò sáàyè. Àwọn tó ti máa ń fara hàn lọ́dọọdún ló mọ bí Ọlọ́run ti máa rìnrìn agbára. Lọ́dún yẹn Ọlọ́run fẹ́ lo Prọfẹ̀ Ṣẹ́gun Adémọlú, Prọfẹ̀ Jẹ́ Adébáyọ̀ Fásuì, pẹ̀lú ọ̀bọ̀rọ̀ṣẹ́ Ọlọ́run àtàwọn olórin ẹ̀. Nígbà tí wòlé Ọlọ́run alààyè Glorious Child, Prọfẹ̀ Peter Bíọ́ládéjọ, wọn máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù tí iṣẹ́ agbára yóò máa ṣe. Bẹ̀rẹ̀ látọjọ́ Saturday 6th June, the Friday 26th June 2026. Aago mẹ́fà ìrọ̀lẹ́ la ó máa pàdé lójoojúmọ́. Gbogbo ẹ̀yà àti èdè ó yá nínú ìjọ Christ Ambassador Praying Ministry Incorporated tó wà ní number 27 Awuni Street off Lutro, Mushin Lagos. Tàbí kẹ́ ẹ máa pe 08029766529. Nínú ìrìn àjò àwìn àtàdúrà lọ́jọ́ 21st 2026.

0: 081 47 36 19 28.
1: Ẹgbẹ́ Jésù lẹ́ẹ̀kan. Olúwa, mẹ́jọ mo fi mí sẹ̀sìn gbangba. Mẹ́jọ mo ṣe kí ni o? Wọ́n ti máàkì ẹ̀fẹ́ yìí kan pọ́n mọ́ fi yín sẹ̀sìn gbangba. Màtó bá ti rí àdúrà yẹn gbà lónìí. Ogun yẹn sẹ́ni yẹn o. Olúwa ní gbangba. Èyí tẹ́ wà á ta. Tọ́ ọba ti gbọ́ mi kó o tètè wáyè sí òkè. Mo bá ní àṣẹ ní gbangba. Má jẹ́ kó mọ́ fi mí sẹ̀sìn gbangba. Má jẹ́ kó mọ́ wáṣẹ ìṣísí mi lọ́rùn ní gbangba. Má jẹ́ kó mọ́ mi ó dójú tì mí gbangba. Ohun ẹ yóò gòkè jẹ èèyàn kan lọ. Wà á pè bí iná bí àrá. Ọlọ́run ayọ̀ babalọ́lá. Ọmọ mẹ́jọ fi mí sẹ̀sìn gbangba. Mẹ́jọ kọ́ mọ́ dójú tì mí gbangba. Ẹ wo obìnrin yẹn wo bàbá yẹn yá. Ẹ gbà á, Olúwa mẹ́jọ mọ́ fi mí sẹ̀sìn gbangba. Ọmọ tí mo bí mẹ́jọ dójú tì mí gbangba. Ọmọ tí mo bí mẹ́jọ wọṣọ ẹ̀sìn sí mi lọ́rùn.
0: Mẹ́jọ wọṣọ ẹ̀sìn sí mi lọ́rùn. Ọmọ tí mo bí mẹ́jọ dójú tì mí ní gbangba.
1: Ìtẹ́ ẹ wà lókè yẹn gbàgbọ́.
0: Olúwa mẹ́jọ kí ọmọ mi ó wọ aṣọ ẹ̀sìn sí mi lọ́rùn.
1: Ẹgbà o.
0: Ọmọ mi ò gbọdọ̀ wọ aṣọ ẹ̀sìn sí mi lọ́rùn.
1: Ẹ gbàdúrà yẹn.
0: Ọmọ mi ò gbọdọ̀ dójú tì mí ní gbangba.
1: Ọmọ mi ò dójú tì mí o.
0: Má jẹ́ kí ọmọ mi ó dójú tì mí.
1: Ọmọ mi mẹ́jọ wọ aṣọ ẹ̀sìn sí mi lọ́rùn.
0: Ọmọ mi ò gbọdọ̀ wọ aṣọ ẹ̀sìn sí mi lọ́rùn. Olúwa mẹ́jọ kí ọmọ mi ó dójú tì mí ní gbangba. Aṣọ ọmọ mi ò gbọdọ̀ wọ aṣọ ẹ̀sìn sí mi lọ́rùn. Ọmọ mi ò gbọdọ̀ dójú tì mí. Kò gbọdọ̀ dójú tì mí ní gbangba.
1: Ẹgbẹ́.
0: Ọmọ mi ò gbọdọ̀ dójú tì mí.
1: Jésù Olúwa wa.
0: Àmì.
1: Ìwọ tó o sàmì jẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Ọmọ ò ní dójú tì ọ́ ní gbangba.
0: Àmì.
1: Mo pa ní àṣẹ. Ọ̀rọ̀ mi lè mọ iye ọkọ sàmì. Ọmọ rẹ láàrin ọmọ. Àmì rẹ yóò le. Kò ní dẹ́ni wọ̀ sí. Ó yá àdúrà kejì. Olúwa jẹ́ kó mọ mi ó gbògo ìdílé mi ga. Olúwa jẹ́ kó mọ mi ó ṣe kíni o. Ẹ̀yin bàbá mo fẹ́ kẹ́ ẹ fi tara gbà lókè nílẹ̀. Ó yá.
0: Olúwa jẹ́.
1: Ẹ sọ̀rọ̀.
0: Ẹ̀mí mi náà. Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa.
1: Jẹ́ kó mọ mi ó gbògo ìdílé bàbá mi ga.
0: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé bàbá mi ga.
1: Ẹ̀dá ẹ̀dá.
0: Ìwọ ọmọ mi.
1: Ọmọ tí mo bí.
0: Ó yá lọ gbògo ìdílé wa. Ó yá lọ
1: gbògo ìdílé wa ga.
0: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa ga.
1: Ẹ gbàdúrà yẹn.
0: Olúwa jẹ́ kí ọmọ mi ó gbògo ìdílé wa ga.
1: Ẹgbà
0: ẹgbà mo pàṣẹ sórí yín. Ẹ lọ gbògo ìdílé wa.
1: Bàbá.
0: Ẹ lọ gbògo ìdílé wa.
1: Olúwa wa. Ẹ̀yin tí ẹ bá wà níbi tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ. Ẹ ṣe ọ̀rọ̀
2: báyà.
1: Ẹ̀mí mímọ́ sọ fún mi. Ó ní àwọn gbé ọmọ méjì wá. Ìbejì kan. Àti ọmọkùnrin kan. Ìbejì yẹn. Ó jẹ́ obìnrin méjì. Ọmọkùnrin yẹn. Ọmọ kejì yẹn. Ó jẹ́ ọmọkùnrin kan. Nẹ̀wọ́ sí pẹpẹ. Mo bá ní àṣẹ. Ọmọ tó bí. Ẹ̀yin bàbá kẹ́ sàmí. Yóò gbógun ìdílé rẹ jáde.
0: Àdúrà yìí máa tẹ̀síwájú lórí afẹ́fẹ́ lálẹ́ òní lágbà Ọlọ́run lórí Facebook Prophet Ọláwálé Ezike. Tó bá ti tẹ̀pù ẹ̀ á gbé ọ lọ sórí péèjì wa. Ó rí àdúrà wa ń bẹ̀ lẹ́sẹ̀kẹjì. Prophet Ọláwálé Ezike. Ṣùgbọ́n ìpàdé agbára kan ó lọ lọ́wọ́ kí a máa ṣe ní gbogbo ọjọ́ Wednesday. À ń pè ní interdominational prayer. Gbogbo ìjọ ló ń wábẹ̀. O jẹ́ Mùsùlùmí ni o. O jẹ́ Kérúbù ni o. O jẹ́ ẹni gbogbo ìjọ bàbá wa. Rìdíìmù nípa gbogbo wọn náà máa ń fara. Ní Wednesday yìí ní ọ̀túnla yìí ó máa ní agbára o. Aago mẹ́sàn-án sí aago mọ́kàn.

0: 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Oluwa. Mo fe lo sun. Oluwa. Mo fe lo sun.
3: Bangba, pẹlú ìgboyà àti ìdánilójú ni mo lè sọ fún ọ pé ohun tó o bá ń rí láyé yìí tàbí tí o bá ní ìrírí ẹ̀ láyé yìí kò sí nǹkan míì dálé àmì ó wà lára ẹ̀. Bẹ́ẹ̀ ni mo lè sọ fún ọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o là ń bá òkòkò jà láàrò wípé ogun wa là ń bájà a bá ogun jà rárá. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ sí ọ, gbogbo ìrírí tó bá ní láyé, bóyá ó dáwọ́lé nǹkan, nǹkan yẹn ṣàṣeyọrí àdúró ní ìjákulẹ̀, àmì tó wà lára ẹ òun ló fà á. Gbọ́ mi dáadáa, bọ́ bá sọ páyé ń yọ ẹ lẹ́nu, bọ́ bá sọ pé iṣẹ́ ẹ dàrú, bó o bá lọlé aládùá tán ní ọwọ́ ìyọnu ayé leléyìí, má lọ jìnà, má dààmú jìnà, àmì tó wà lára ẹ ni kò wá rí. Kíná fi ń yọ mí lẹ́nu, kí láyé fi ń yọ mí lẹ́nu. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọ̀tá ò láàyè àti máa tẹ̀lé ẹ káàkiri, ohun tí wọ́n kàn máa ṣe ni wípé kí wọ́n fi irú àmì ogun tí wọ́n bá fẹ́ kó máa jà ẹ tàbí irú ìrírí tán bá fẹ́ kó máa níláyé kí wọ́n fi sí ẹ lára. Kò sí nǹkan míì ọ̀dọ̀ ọlọ́run gangan náà ti kọ́pì ẹ̀. Jésù náà dẹ̀ kọ̀nfàmù ẹ̀ bíbélì wípé nígbà tí Kéènì sẹ̀ Olúwa fi àmì sí lára pé ìsáǹsá àti alárìnkiri ó ló máa jẹ́. Ìyá ò ní kí Kéènì má fẹ́ ìyàwó, ìyá ò ní kí Kéènì má bí ọmọ, ìyá ò ní kí Kéènì kó má kọ́lé kó má kọ́ ìlú. Ṣùgbọ́n tí àmì yẹn ń wí ni wípé àrọ́mọdọ́mọ ẹ alárìnkiri ni wọ́n máa yà láyé. Wọ́n bá kọ́ níbí wọn ò ní rí bùjókò. Bẹ́ẹ̀ ni Jésù náà tó wá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó bá gbà òun gbọ́ o, wọ́n ní àmì tiwọn náà. Àmì wọn yìí ni wọ́n máa bá àwọn tó gbàgbọ́ lọ. Ohun tí àwọn òkòkò kọ́pì níwèé pé ohun tó o bá ń rí láyé irú àmì tó ń bá ẹ lọ ni. Gbọ́ mi lálẹ́ yìí, bó o gbà mí gbọ́, bó o gbà mí gbọ́, o lè wá jẹ́ aládùá tó máa gbàdúà lásán. Bó o bá gẹ̀tì nǹkan tí mo ra sọ lálẹ́ yìí, torí ohun tó wà lọ́kàn mi tí mo fi ń gbàdúà láti bí ọjọ́ mẹ́ta ni pé kí ló fà á tí àwa ènìyàn fi ń pẹ́ nídìí àdúà, kí ló fà á tí àwa ènìyàn fi ń gbàdúà tí àdúà wa fi dàbí pé kò ní gbà. Ohun tó ń mú mi lọ́kàn nìyẹn. Olúwa sọ fún mi ní àná nígbà tí mo ń gbàdúà láàárọ̀, Olúwa ni má gbàdúà fún owó, má gbàdúà fún ohun tó sọ olówó di olówó. Àwọn nǹkan wọ̀nyẹn ó dúró lọ́kàn mi tí mo fi ń gbàdúà. Ẹ̀kọ́ alẹ́, ẹ̀kọ́ àtàárọ̀, ẹ̀kọ́ iṣẹ́ òní jẹ́ ó wọlé lọ́sùn. Ogun tó dúró tì ọ́ tó lè máa bà ẹ́ láyé jẹ́. Ogun yẹn parẹ́. Ẹ̀kọ́ alẹ́, ẹ̀kọ́ àtàárọ̀, ẹ̀kọ́ iṣẹ́ òní jẹ́ bó ti wọlé lọ́sùn. Ọwọ́ ọ̀tá tó mọ bá ọ lọ ti ń ba nǹkan jẹ́ mọ́ ọ lára. Kí Olúwa kó parẹ́ lórúkọ Olúwa. Gbogbo ipá àti agbára tí mọ ń fara wọn tó ń fà ó lé ogun lọ́wọ́, tó ń fà ó lé ìjàmú lọ́wọ́, tó ń fà ó lé ìjì lọ́wọ́, kí agbára Ọlọ́run kó parẹ́. Ò bá jẹ́ aládùá kó jẹ́ aláwẹ̀ bó o bá pa àmì rẹ lára ẹ. Ihun tí àmì yẹn bá ń sọ òun náà ni ó máa fara wọn nínú ayé ẹ. Wòlí rẹ Fẹ́mi Dalẹ̀ ló tún bẹ gbàdúà o náà ló tún sọ fún ọ wípé o lè pẹ́ nídìí àdúà bó o bá mọ àṣírí ọ, o lè máa gbàdúà kó o máa gbàwẹ̀. Ṣùgbọ́n tó o bá mọ àṣírí tí mo fẹ́ tún fún ọ lálẹ́ yìí, àdúà rẹ máa dàbí pé o máa dúà gbà. Mo sọ fún wọn ní chọ́ọ̀chì lánàá, mo ní o lè jẹ́ wòlíì kí iṣẹ́ ọ̀tá kó pa ẹ́ tí gbèsè pa ọmọ wòlíì yẹn ní ayé ìgbà Elisha. Bẹ́ẹ̀ ni sà, o lè jẹ́ wòlíì kó jẹ́ wípé àmì tó wà lára ẹ ò parẹ́. Bó o bá pa àmì rẹ lára ẹ, kò sí ọwọ́ òkòkò máa ráàyè nínú ayé ẹ. Ìjẹ́ o mọ̀dí tó jẹ́ wípé o fi ń gbàdúà, ohun tó ń béèrè yàtọ̀ sí ohun tó ń rí, nítorí pé àmì tó ń fi ẹ̀wọ̀n fún àwọn áńgẹ́lì ó yàtọ̀ sí àmì tí aládùá ń rí. Ẹ pa àmì òkòkò rẹ lára mi, àmì tó ń tako ìdáhùn àdúà mi, òun ni mò ń bẹ gbàdúà lálẹ́ yìí. gbọ́ mi ilẹ̀ àṣeyọrí wọn kì í sọ̀rọ̀ ńbẹ̀ àmì ni wọ́n máa ń respond sí gbọ́ mi sà bó o bá gbàdúrà bí áńgẹ́lì bá máa padà wá ó máa wá bẹ̀ ọ́ wò àmì o ló máa rí bó bá rí àmì lára ẹ tó yàtọ̀ sí tó ń béèrè wọn ní ṣe nǹkan kan gbọ́ mi àti áńgẹ́lì àti ẹ̀mí òkòkò àti iṣẹ́ ọ̀tá àmì ni wọ́n máa fi ń dúró ti ènìyàn ọ̀la tó o bá gbọ́ tí mo sọ fún ọ yìí wàá bẹ̀rẹ̀ sí ń gbàdúrà gan gidi sórí àwọn ẹ̀mí òkòkò mọ̀ yẹ àjẹ́ mọ̀ yẹ pé àmì tán bá ti rí wò làwọn yẹn máa yà sí ọ̀dọ̀ ẹ̀ sórí bí àmì ìdílé bá wà lára ẹ tó o bá ní òróró tó o bá pa àmì yẹn rẹ tí òróró orí ẹ ò bá pa àmì ìdílé rẹ gbà mí gbọ́ wàá máa fi òróró orí ẹ wàá máa fi sí ẹlòmíì ìjọ mọ̀dí ó ṣe ń ṣiṣẹ́ tó fi jẹ́ wípé èrè tó ń rí nídìí iṣẹ́ ẹ kò farajọ làálàá tó ń ṣe ó ní wípé àmì àṣedànù àmì ẹrú sì wà lára ẹ àmì amúnisìn ilé bàbá ẹ ó sì wà lára ẹ bẹ́ẹ̀ ni ó pa àmì yẹn rẹ tó o bá pa àmì yẹn rẹ dáàdì mi sà èmi sọ fún ẹ pé kò sírú àdúrà tó o gbà kò sírú wòlíì tó lè gbàdúrà fún ọ tó máa gbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ó yá wá máa ṣe àmì àmì ìdílé tó wà lára ẹ tó ń tako àṣeyọrí ẹ kò parẹ́ àmì burú gan so ti ríbi tán ti sàmì sára ògiri ó mọ̀ pé kò sí nǹkan tó lè parẹ́ bẹ́ẹ̀ náà ni àmì òkòkò rí wọ́n bá fi sí ẹ lára bó o bá múra dáadáa kó o jókòó tì í kò ní parí sà bẹ́ẹ̀ ni yóò mọ̀dí tó fi jẹ́ wípé òfin ọkọ tó fẹ́ràn ẹ láàárọ̀ tó dẹ̀dẹ̀ ẹ̀kan tó jẹ́ wípé ẹ̀kan lọ́kàndínlẹ̀ yíbírí ọjọ́ tí àmì ìdílé farahàn lórí ẹ ọjọ́ yẹn náà ló yíbírí yẹn gbọ́mísà àwọn àmì kan máa ń bá yàn rìn tí ò kì í farahàn nígbà ìwé tó jẹ́ wípé ìgbà téèyàn bá dé kó oríta àṣeyọrí olú máa farahàn ṣé o ti ka ìwé ìfihàn orí kejìlá pé àmì kan wà ní ọ̀rọ̀ ó ti farahàn ní ọ̀rọ̀ báyìí àmì míì náà farahàn ọjọ́ ìfarahàn ẹ ó ní àmì dúró de ẹ sórí tó bá ti rí àtakò kó mọ̀ pé o ti dé àkókò ọjọ́ ìfarahàn ẹ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń gbàdúrà tí àdúrà yín dé ìkóríta àti dáhùn àmì tó lọ dúró de ìkóríta ìyanu liadubi kava eré kazali alaba orúkọ jésù olùgbàlà ẹ̀jẹ̀ jésù pààrẹ̀ ọjọ́ ìfarahàn ẹ ó ní àmì dúró de àmì òní kò má ṣiṣẹ́ àmì òní kò má gbàdúrà ṣùgbọ́n ọjọ́ ìfarahàn ire ọlọ́run ọjọ́ ìfarahàn ẹ̀rí ọjọ́ ìfarahàn tẹsímónì ibẹ̀ làmì dúró sí ó máa dúró bíbélì wípé àmì kan farahàn ní ọ̀run àmì míì náà tún farahàn ìjọ tí àmì ìdáhùn àdúrà bá ti farahàn láyé ẹ ọjọ́ yẹn àmì ilé yín máa farahàn oríṣi àmì pọ̀ tó lè bá ẹ jà bí àmì ìdílé ò bá bá ẹ jà àmì àtakò lè dúró tì ọ́ àmì àjẹ́ wà àmì àṣetì wà oríṣiríṣi àmì ló wà ṣùgbọ́n èyí tó le jù tí iṣẹ́ àmì ń ṣe kì í ṣiṣẹ́ ní gbogbo ìgbà ọjọ́ ìfarahàn ìgbìyànjú ẹ ọjọ́ tí òkú ẹ bá fẹ́ farahàn the sign wait for the day of manifestation ó máa wò tó o bá ń gbàdúrà tó ń bẹ̀bẹ̀ ọjọ́ tó o bá fẹ́ rí èsì àdúrà yẹ àmì ìdílé máa yọ sí ọ àmì tó ń yọ sí ọ tó ń yí ìgbìyànjú ẹ dànù àmì tó ń yí làálà ẹ dànù àmì tó ń pa iṣẹ́ rẹ àmì tó ń gbé òkú dìde sí ọ orúkọ jésù olùgbàlà kí àmì yẹ kó parẹ́ gbọ́ mi dáadáa o ọ̀rọ̀ mi lè dàbí atótónu gbogbo ọ̀pọ̀lọpọ̀ lè dàbí pọ̀rọ̀ mi le gan kó lé.
0: Better information won't give you no move an inch o boy if you no say you won move move your radio too.
4: Hello Lagos, welcome to the Jordan Knight.
3: Ìtumọ̀ bó ṣe máa gbàgbà yọrí àdúrà ó ní mo sọ fún ọ. Bọ́mọ ẹ bá ọjọ́ tó parí bọ́ bá jẹ́ wípé ó dá àkókò kọ́mọ ẹ kó lọ́kọ kò rí ọkọ àmì olúfarahàn lára ẹ̀. Tó bá tó àkókò tó yẹ pé kó rí olóore àsìkò gbàyẹ lórí alátakò iṣẹ́ àmì nìyẹn sà. Àkókò tó yẹ kó ní àkójọ àkókò yẹ ni gbèsè wọlé iṣẹ́ àmì nìyẹn sà. Àwọn ẹ̀mí kan wà tí wọ́n dúró kàn dúró láyè ká wa báyìí àmì tán bá ti rí oná máa fò mọ ẹgbọn eléyìí sà àfòmọ òkòkò tó fò mọ nítorí àmì tó wà lára ẹ ó yà kó parẹ ohun tó nílò láti ṣe ni pé kó dojúkọ àmì ohun tó nílò láti ṣe ni pé kó wà nínú àwọn àdúrà tó gbọdọ gbà tó gbọdọ fi gbogbo ara ẹ gbà ó ní kó pa àmì rẹ ẹ pa àmì tó ń bá ayé mi jago àmì tó jẹ kí ogun máa dìde sí mi ẹ parẹ lára mi ohun tó nílò nìyẹn sà ìjìnlẹ ayé yìí mama somi fun e lola ijile mi sori ile yato sire that's why ndele de enyi oluwa enyi ile gbogbo ile po ninu emi sori ibi ti eleda e ba gbe ibe ni aseyori e ma ti farawon be na lo je pe iru ami to ba n farawon lojo idawo adua re tabi lojo ti olorun ba so wi pe ko kere laalaye o lo ma so ru ekun to ma so ami o ma fa faagun fun eniyan ise ton fi ami se oju ye lo awon agbe won mo we pe bi ojo ba su ti osumare fara won lori ojo ye a je wi pe ojo to lagbara o lo fe ro a je wi pe olorun mo pe ti ojo to su ye to ba ro laala ma sele ami ife olodumare si eniyan pe mi o ni fo mi pade re o ni osumare to su to dede fara won ni ojo ti ojo ba su a je wi pe ojo ye nitori anu olorun o gbodoro ojo ye nitori anu jesu ko gbodoro be ni mo le so fun e igba mi ma wa to je wi pe ti awon agbe ba wo ojo orun bayi won mo ba se le ri de pe abi to wa loke ojo ma ro abi to wa loke ojo ye o ni ro bi baba mi ba wo ojo afefe to do ba su ta ba wa ni e ma wori ojo ye o ni ro a kan se weye weye ni adaga tori won mo ba se ri de ami be na ni won na o gbodo je o pe ninu ami ami to ntele e ami kan tele o ibi aseyori e lo duro so ni to ba je ko n gbadura to je pe kaka ko ri esi adura idamu lori lo gbadura lori oro ti mo so fun e o ja jo gbawe lola awe la n gba lola a n gbogun ti awon ami ti o je ki aye wa o da be ni sa o mo pe mo so fun e lana pe wa mu omi kanga wa wa bu iyo sinu e e pa ami aseti re ninu aye mi ami ti o je ki iranlowo ori mi ami to n ba mi jagun ni korita iranlowo e pa re be na lo tun ma se lale wa ti aaro nla o na lo tun ma se lale omi kanga ati iyo re wa bu sinu e wa gbo samu to fe fi gbadura loni Psalm 29 Psalm 74 ati Psalm 113 Psalm meta ilu ma kasi wa kala lei wa de tun kala aro la wa lu lale wa de tun lu laaro la wa ri tolorun o se a ma si ami ye jade lara e a ma si ami ko sile ye jade lara e a ma si ami egan ye lara e oruko jesu oluwa yo ran olowo o so fun olana ori oluwa so fun mi wipe e so fun gbogbo awon to ba n gbo mi to gbagbo mi o to fe ki ami asetu o pare ninu aye o oluwa ni pe ko ba ohun da ore kan fun ni ore ore ti o oluwa ni kan fun ohun lose yi o ni 660 naira o fe ki omo esa se yori da ore ami niyan ni be ni sa oluwa wi pe bo ba da o ma pase fun eniyan ko ran lowo be ni o ma pase fun ire to duro ye ko pada wa o ma pase fun ise re ko dide oluwa wi pe o ma si ami gbese ko lara e bo ba da oluwa wi pe to ba da ona ala fun awon omo e so fun awon omo e ki won da wa ri pe oluwa yo fro lowo 6142 08 38 72 6142 08 38 72 Jump in last time 6142 08 38 72 Okay. Daniel Olufemi Komolafe number to lori ofe ati pele leyi 070 29 30 57 28 070 29 30 57 28 070 14 33 81 11 tabi 080 286 12238 080 286 12238 2861 2238. Lala ibo tin lo sun ami okoko pare ami ye o le fara won mo alafia fo uru ayo lo ma sun. God bless you.
5: From Lagos, this is
6: your 5.5 FM.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́
1: o. Òkè láyé mi wá o.
2: Praise the Lord.
3: Orúkọ mi ni Alani Lasisi.
4: Alani.
3: Mo wá láti Ìbàdàn bí báyìí. So last year, mo wá sí bí báyìí. Mo wọ mọ́tò wá ni. And struggle work kí n tó fẹ́ máa padà ni. Mo ní prayer to prayer point that time. Mo ní di moto and artist ni mi, I sing. So, ọ̀nà máa ṣògo, I mean. So, máa wọ̀ pé kí mo wá ní di. So, mo gbàdúrà títí aṣá padà sílé ń jọ ẹ̀. Fíẹ́nsì ni. O máa ń gbọ́ program time to time, time to time. Ó wá díjọ́ kan, ó wá ní kọ́ ṣe prayer kan. Kọ́ fi ọ̀sà, kọ́ wá fi owó sínú ẹ̀. 1,000 naira. Gbé kọ́pù sàn kan tó wá fẹ́. Tó sì sọ pé wá pè mí kí n wá. Mo ṣe gba mọ́ọ̀kì, máa dùn bá. Mo ní, ok, jẹ́ kí n kàn make mention owó. Wọ́n ní mo kàn need millions. So, and mo dẹ̀ need car. Àwọn ọlọ́run dẹ̀ ṣe December 31st, mo ra mọ́tò tọ̀dọ̀ mi náà. So, mọ́tò yẹn la gbé wá sí ìbá lónìí.
4: Wow! O kàn praise you pé bóyá ó máa dáhùn bẹ́ẹ̀ ṣá. Congratulations. God bless you. You will go global in Jesus' name. Everybody clap for this Jesus.
0: All right, you did it.

Ẹgbàbọ̀ sọ́sẹ̀ tuntun sórí ètò àṣẹṣe lórí rédíò. Apábí náà láti ń bọ́ náà pàdé ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde, ìtẹ̀síwájú àti ọ̀nà ọ̀báyọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń wojú Olúwa. Mo lára sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀ pẹ̀lú wa lákòókò yìí. Prophet Dr. MS Fabiyi Baba Possibility JP. Bàbá, ẹ súre fún aláròkọ́ yìí.

0: mo súre fún ẹnìkan tó gbọ́ mi.
1: I bless somebody under my voice.
0: Ọ̀sẹ̀ yìí máa mú ẹ̀rín jáde lẹ́nu rẹ̀. Ọ̀sẹ̀ yìí ò ní gbomi lójú
1: rẹ̀.
0: Àwọn kan kóra jọ.
1: Some people gather themselves.
0: Wọ́n sọ pé àwọn ò ní jẹ.
1: They said they will not eat.
0: Àwọn ò ní mu.
1: And they neither drink.
0: Nítorí Paul.
1: Because of Paul.
0: Ó fi hàn pé gbogbo ẹ̀yàn kan ló ń lo ẹbọ, ló ń lo
1: oògùn,
0: ló ń lo òrìṣà fi gbógun tìyàn. Àwọn kan wà àwẹ̀ àti ọ̀daràn fi gbógun tìyàn. Mo wí ní ẹnu Ọlọ́run lágbo yìí. Àwọn tó kó ẹnu jọ nígbà ayé tó wà ò ní jèrè. Àwọn kan sọ pé ọ̀bọ kì í jèrè lẹ́yìn ọkọ̀. Lórúkọ Jésù lórí ọ̀rọ̀ rẹ lẹ̀mí wọn máa bọ́. O ò ní ṣàṣe tì. O ò ní ṣàṣe dàgbà. O ò ní ṣe lásán. Ọkàn rẹ̀ abalẹ̀. Wà á rógolo. Orí ò ní takò. Wà á jèrè àdúrà. Lẹ́yìn tí ọ̀rọ̀ yìí jáde lẹ́nu mi, ẹni síwájú ogun ayé rẹ̀ máa pokùnso. Júdásì padà pokùnso ni. O ti kú ṣáájú Jésù. Ọ̀tá rẹ̀ máa kú. Ọkàn rẹ̀ dẹ̀ máa balẹ̀. Ọ̀sẹ̀ yìí máa rọ̀ ẹ́ lọ́rùn. Ní orúkọ Jésù, gbogbo ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ látọdún méje, mẹ́jọ, mẹ́wàá, ogún ọdún, ọgbọ̀n ọdún, ọ̀sẹ̀ tàbí oṣù, ní ọ̀sẹ̀ yìí lọ́rùn máa gbà jáde. Ọ̀rọ̀ rẹ̀ ajá sí àríyànjiyàn. Wàá lè lọ sọpẹ́ ńlá. Ẹyin ọmọ Ọlọ́run, ẹ já dúpẹ́ dáadáa. Olúwa máa ṣe o. Olúwa ò ṣe o. Olúwa ò ṣe fún mi o. Bàbá.

0: tó mo tún kí gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run ibi tí a ti ń gbẹ wa lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ náà láwà fún títí òní olúwa tó bẹ́ lọ́ba lèmi ń jẹ́ ọmọ baba ti ń jí ọ̀dẹ́ lékè tí gbogbo èèyàn ti mọ̀ sí mc gíga lolúwa alóhun tọ́lọ́hun òní bàbá wa ní olúwa náà ti wà níkàlẹ̀ pẹ̀lú wa ń bí ilé ni bàbá wòlíì ọlátúnjì tàlàbí tí gbogbo wa ti mọ̀ sí bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá wòlíì sà ẹ bá ń kí gbogbo ilé sà.
1: Àwọn àgbà Yorùbá sọ wípé tàṣẹ tàṣẹ ni ọjọ́ máa ń yọ.
0: Kò sí rọ́ńbẹ̀ sà.
1: Wọ́n ní tàṣẹ tàṣẹ lòrùn rán. Ṣé ẹ gbọ́ mi?
0: Àgbọ̀yé sà.
1: Èmi wá lo àṣẹ Olódùmarè.
0: Yes sà.
1: Tó ní kí ìmọ́lẹ̀ ó wà. Ìmọ́lẹ̀ sì wà.
0: Kò sí rọ́ńbẹ̀ sà.
1: Gbogbo ẹyẹ tí ayé fi ìṣẹ̀dá yín sínú òkùnkùn.
0: Lórúkọ Jésù.
1: Gbogbo ẹyin ẹ̀dá tí ayé fi ògo yín pamọ́. Se koro aye
0: loruko
1: je te ba ti shame ati ogo re ati ogo awon omo re
0: loruko
1: ti awon ta fi pamo si koro aye
0: yes sir
1: loruko jesus christ ti nazareth anu juda gbe jade fun
0: ami loruko jesus
1: e fi ara bale
0: e fara bale o
1: iwo ma korin iwo laran mi si
0: yes sir
1: bani iwo ma berin iwo la ran mi si ti a ko ba ran mi ni ise si o o ni gbo mi lori